0: 105.5 between 4:16 a.m. and 4:30 a.m. every day. Ayo, ni temi tielo dojuma. Ame.
1: Ogo mani fu alano loke. Fun gbogbo kan ti olugbo to gbo mi ka kiri gbogbo ri lede agba laye e o ma dupe lowo baba mi ma dupe lowo baba re dupe lowo eni to fu e lanfani ati ori ofe lati ri ojo ti agbelojo olusegun aja segun o to ti ri ojo tuse kino se laaro bo si bi pepe ibi to ya soto ni bi ile re kino se nibe ikaka to kashina ni pe wa ori nla meji ko fi bere si ni yin olorun bo tin koni to yin to fi ogo fun eni to da oro ataye bo tin koni to fogo fun eni to da oro ataye to je ko ri ojo ketala ninu osu kewa 2026 ki na to jo se o ti ri ojo ti a pe lojo bade woli olarin waju olagbe mi jp anu ni moriba awon kan wa won ori sugbon baba mi ti fun won lanfani lati ni ka jo pade ka tun jo ri ojo ayeye ta ma pari ni ojo sunday to nbo sugbon emi gangan ni ojo ta bi woli olarin waju olagbe mi bi olorun ba fi kankan si eninu o le fi ba o le ba mi so o ma ti pero ba ni so pe won o fe ta oni ba de lore o le se ta ba ti fun eni ero ibanisoro mi ko ba so nbe abi ta ba pa pe akanti ti won o fe se lati fi so pe oni ba de eku ayeye ojo ba de bi o ti won bu ona ti gbaradi pe bi parapoju lo mo sinu etu bo tin pe won emi na ni wuli tete mo olare waju olagbe jp adoni mo rigba kini baba mi arugbojo ni ka jo so na ni to wuro ya mi die nu akoko re ya jo ni najue ka gbo to ni ma je ni gbogbo ko to tete sin now ni ti owuro oya eja jo ni najue eja gbo ti baba mi ise apostolic ori kewa ese kini kilo
2: okunrin ko si wa ni caseria
1: okunrin kan wa ni caseria
2: ti a npe ni kolilu
1: ta npe ni kolilu
2: balogun orun
1: balogun orun
2: ti egbe omo ogun
1: te egbe omo ogun
2: ta npe ni ti itali
1: ta npe ni ti kini
2: itali
1: itali
2: olufocus ati eni ti o beru olorun ti letile re
1: eni to beru olorun ti letile re
2: eni to se itore anu
1: e ma gbo omo okunrin ti a npe ni kolilu iberu oluwa ohun ati gbogbo ile re o de se itore anu yes
2: eni to se itore anu pupo fun awon eniyan
1: pupo fun awon eniyan je nti aniye nkan kan to wa se laye eyan melo lo se itore anu fun obi bi ti kolilu eni kolilu en to tun beru olorun to de fi gbogbo igba se itore anu fun gbogbo awon eniyan lojojumo se eya re ni a abi wo ki se to se itore anu oya
2: ti o si n gbadura sodo olorun
1: ni to n gbadura sodo olorun
2: niwon
1: wakati kesan ojo
2: ori ninu iran kedere
1: ori ninu iran kedere
2: angele larun kon wole to wa
1: o wole to wa
2: o si fun pe
1: o bi fun pe
2: koliliu
1: koliliu
2: nigbati o ti nigbati o ti tejumo
1: to tejumo
2: ti eru si ba
1: eru ba
2: oni kini oluwa o si mi fun pe
1: oni kini oluwa o si duro ni
2: o si wi fun pe
1: o bi fun pe
2: adura re ati ore anu re ti goke
1: adura re ati ore anu re ti goke
2: lo mo iwaju olorun fun iranti
1: iwaju olorun fun iranti mommy she adura ti e na goke lo si waju olorun fun iranti ma gbagbe to beru oluwa to se tore anu o wa ti gbogbo le baba abe ran mi si awon kan mo bi ti baba abe fe ke be si se tore anu ni to ku te pari odun yi o tun ran mi si awon kan ki won beru won lo ni to ku ta pari awon ti baba abe ran mi si na ni e ri pe angel yen wa fara won o ni adua re ti goke lo ni waju olorun ki la o fi pari e e wo 34 yen e pa 34 a 35
2: Peteru si
1: yenu re.
2: O si wipe.
1: O wipe.
2: Nitoto. Mo woye pe.
1: Mo woye pe.
2: Olorun ki soju saju eniyan.
1: Ki soju saju eniyan.
2: Gbo ni gbogbo orilede.
1: Gbogbo orilede.
2: Eni ti o ba beru re.
1: To ba beru re.
2: Ti o si sise ododo.
1: To sise ododo.
2: Eni itewo gba lodo.
1: Sugbo eni to ba beru re. To sise ododo. Eni itewo gba ni niwaju re. Se won na sise ododo. Ko le se itewo gba. Ibi ta pari esi. Na ni la. Ki na o fi pari e. Baba mi tuturu mi soke se bi tori igbale mi awon kan nje o ti deni igbala bo ba deni igbe anfani la lo ni la ro lati deni igbe kini first john chapter 3 verse 8 first john chapter 3 verse 8 e ja gbo to wa nbe ni kia kia first john chapter 3 verse 8
2: ni ti o ba dese
1: eni to ba dese
2: ti esu ni
1: nitori
2: lati atete ko se
1: ni
2: esu tin dese
1: nitori
2: eyi ni omo olorun se farahan
1: ko le pa ise esu tori eyi ni omo olorun se farahan ko le ba pa ise esu iwo na je ki omo olorun pa ise esu to nbe lowo re to nbe nu aye re yo si dara fun oju oni ti Jesu Oluwa nibi ta de ya pada si bi pepe ki la o se me a fe lo gba duwa wa ma kigbe Oluwa dano sun gbogbo eyan ma kigbe e dano sun owo aye lara mi
3: oya 105 FM Lagos listen on
1: bina lana oya so da duwa ma so katabo riba da ma so kete enke li brabo Oluwa wa
2: amen
1: nibi to de gbo mi la tororo oruko Jesu
2: amen
1: awa ina wa nu oru
2: amen
1: o wa nu omi
2: amen
1: oju asegun lo
2: amen
1: wa de fayo dupe
2: amen
1: Jesu Oluwa wa
2: amen
1: nibi te de eja kasam isi gbogbo kan to gbo mi nle ba gbo tin kasam psalm 29 isele kan lati sele iwo ba nka bo tin ka 7 isi sele lati sele igba ke iketa psalm 114 to ba ti ka oju asegun lo o de fa lo dupe Jesu Oluwa wa
2: amen
1: nibi te de gbogbo kan eja joku engineer
4: orúkọ mi ni Anu Oluwa mo wá láti Itele ní
1: Àpáràdìjà
4: ní ọ̀nà Lápẹ̀nwá Ayétòrò
1: ìgbà
4: tá wà nínú program dádì pé mi jáde nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú mi máa ń rí ikú èèyàn máa ń dàbí igi lójú mi ṣùgbọ́n nígbà tá wa fi wọ́n gbàdúrà fún mi wọ́n dẹ̀ bá mi fi omi sí i mo fi bọ́ ojú mi fúnra mi wọ́n dẹ̀ ṣe deliverance fún mi ojú mi dẹ̀ clear mo dẹ̀ ti ń rí àwọn èèyàn èèyàn ti dàbí èèyàn mo dẹ̀ ti ń ríran clear ó ti tó bí ọdún mẹ́ta báyìí.
1: ọdún mẹ́ta ẹ̀ẹ́dẹ̀ fàtẹ́wọ́n fún mi.
5: ẹgbẹ́ rí àánú olú láti Àgbáràdìjà
1: ẹgbẹ́ tí tọ́ba òkè ṣe oníyàn máa ń dàbí igi kété tí ọmọbìnrin wọ ní ìpàdé tí ìtúsílẹ̀ lọ tadòróró gẹ́stímánì lé lórí tí wọ́n tún dẹ omi àánú lẹ́sẹ̀kẹsẹ̀ ríran rẹ padà sípò kò rí ènìyàn bí igi mọ́ ó bẹ̀rẹ̀ láti ọdún mẹ́ta ló ti ń bá ogun yẹn jà ogun yẹn dẹ̀ wọlé ní ọjọ́ kan ṣoṣo dí ìjẹrìí àánú Oluwa láti Àgbáràdìjà nìyẹn ta ló tún tọ́lẹ̀ tó máa ń wo èèyàn bí igi téèyàn máa ń dàbí igi orí ọ̀fẹ́ tá àánú Oluwa rí gbà pọ̀ náà rí gbà kógun yẹn wọlé kó wa kó sì má rí mọ́ Jésù Oluwa wa
2: amen.
1: Níbi tá a dé ìwọ náà fẹ́ fẹ̀rí ìránṣẹ́ ọ̀fẹ́ máa rètò wa lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún lọ́sọ̀ọ̀sẹ̀ ìwọ náà bá mi sọ̀rọ̀ ní whatsapp number ẹ̀ẹ́mejì la máa pè fún ẹ kí n ṣe fẹ́ bẹ́ẹ̀ àdúrà o ò fẹ́ ra ìpè wa lọ́wọ́ ò fẹ́ fi ẹ̀rí ránṣẹ́ nìkan ló wà fún bóyá.
2: 0803346 2861.
1: ó máa dára fún ẹ whatsapp number nìyẹn wà á bá mi sọ ojú òní tiẹ lérí ògbó ọlọ́run adẹ́ṣẹ́ wà á fayọ̀ dúpẹ́ Jésù Oluwa wa
2: amen.
1: Má gbàgbé pàdé gbogbo àwọn tíṣẹ́ ti bọ́ lọ́wọ́ wọn tí ò ṣiṣẹ́ lọ́wọ́ wọn mọ́ gbogbo àwọn tí ò nàdé orí mọ́ ọkùnrin ní àbí obìnrin ní fara wọn aago mẹ́jọ ni ó bẹ̀rẹ̀ yóò parí láago mọ́kànlá lẹ́yìn náà ni fojúrojú pẹ̀lú wòlíì ọlọ́run tó ń gbọ́ láàárọ̀ mo bẹ̀ẹ́ lórúkọ ọlọ́run ìwọ náà rí pé ó fara wọn ní àárọ̀ yìí la ó ṣe é tó bá wá di sunday lé obi gbogbo pó àti single mother láwùjọ pàdé lọ́dọ̀ mi láàárọ̀ ó dẹ̀ máa dára fún ẹ ojú ó dẹ̀ ní tiẹ̀ wọn náà lè fayọ̀ dúpẹ́ Jésù Oluwa wa
2: amen.
1: Má gbàgbé pé a ó tún jọ fi ojúrojú tó bá ti dé ó dẹ̀ mọ̀ pé lóòótọ́ ni Jésù ń bẹ láàyè ìwọ náà lè fi ayọ̀ ńlá gbé ìgbà ọpẹ́ níbo ló ti gbọ́ mi ọmọ tó tó lọ sí ìyànà ìpẹjà bọ́ọ̀lù ẹ̀ ní ìyànà odò fẹsẹ̀ ní wọlé number 5 victor Olaya Abedu bebe do ni oju oni ti yo si dara fun Jesu Oluwa wa
2: amen
1: gbogbo e ta o le se ka ma re to wa lowo e lo galaye be ti ran wa lowo e ni ru gbe sonu bi ko se bi omo
2: amen
1: Jesu Oluwa wa
2: amen
1: iru gbe abi omo wa ni mo ti jiya lori omo mi o gbodo tun je wo bi aso lowo omo ti mo jise bi afu ko tun ma fo mo damu e 1005 rugbe ni odun gaga bi ipenija yala ni nsin abi ni ojo ola o de ma dara fun eyin package na ni te o le se ka ma furugbe Solomon wa wa won ni POS ti won se won ti den to kole won ti di oloro aye won ti yi pada iwo na le gbiyanju ko dapo mo eto yen o de ma ni agbara lopolopo iwo na de wa ri pe olooto ni Jesu nbe lai 2000 iwo na fun ti e ko fun tomo yen owo bayi leyan fi ngba re ese leyan fi ni debi ti re wa to ba tin fun o pe mi ke ngbedua fun to ba de tun nu ore wa fun ba de ibi to pada fi si mo fun la kanti but ito fele isi rogbe abi amo ati ti Solomon 00960742221 Access Bank Olariwaju Solomon Olagbemi bo tin fi Solomon ku me lori wa de fa yo dupe Jesu Oluwa
2: amen
1: ero ibani so ibi ta de o fe pe woli o fe mu appointment date lati ori afefe o bi ero ba so meji na ni won pe fun e mu bairo mu gege lati ba ko sile oya 0800 336 1003 6103 3 4 6 2 8 6 1 lojojumo o gtb lo ofisi any calling kini account gtb o ya ma call sile 00164997233 gtb Olariwaju Solomon Olagbemi any call wo ti ri ko 00164997233 gtb Olariwaju Solomon Olagbemi bo ti fi si omo ni ku me lori o de din e
2: ẹni
1: ẹ yóò dẹ̀dẹ̀ lẹ Jésù Olúwa wa níbi tó a dé má gbàgbé ìpàdé kan lọ mẹ́sàn túnze mẹ́sàn lọ wẹ́ẹ̀dì mẹ́sàn níbi àti yàrá pàjá ní yàrá pàjá àti ìlú ìfún bákan náà mẹ́sàn kan tó lọ mọ́ndé mẹ́sàn ní ìlú ìfún bákan náà tọ́sídẹ̀ẹ́ mẹ́sàn fúráìdé mẹ́sàn sọ́ndé mẹ́sàn náà lọ táwùjọ pàdé ó dẹ̀ máa dára fún ẹ ojú òní tí ẹ níbi tá a dé gbogbo ọkàn má gbàgbé pé tá a bá ti pò bí a lọ sílé olúwa ni a lè tún fi ayọ̀ pàdé a lọ ń gbáradì a pàdé fún báde táwọn máa kélé ni sọ́ndé la parí ayẹyẹ ìwọ náà bá nẹ́bù o lè fi ránṣẹ́ sí mi o lè pè mí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ o lè béèrè fún lọ àká nọmba mi o lè béèrè fún mo fi fún ẹ yóò sì dára fún ẹ má wàá gbàgbé pé a pàdé ní báde ó dẹ̀ máa dára fún ẹ táwọn máa kí ẹ má wàá gbàgbé pé apalakoko bakan na lona Jesu Oluwa wa
2: amen.
6: From Lagos, this is
7: Jordan 105.5 FM.
8: This is Jordan 105.5
9: station with a voice for entrepreneurs.

0: wa dominera
1: amen
0: wa ranu gba
1: amen
0: jesu lu awa
1: amen
0: e wo bi to ba sese to ba ri omi odo iba jadagun to ba ri omi odo iba ma san to ba ri rararara to ba ro me bo hu abi kaga o wa oke to ba wa si kankan bu menu le o tan egbe dani a fi gbadura kan lola ah o le mo yi o mama ye America woni ni gba ta bu mo ni ka bu mi sinu yepe o bu mi o bu mi yepe bayi o bu mi si o bu mi o wa bu yepe sinu e mama ye wi pe ke soju ala o te ba ye pe time ti lo a ti fi gbadura nba ni se gbo voice mama e mama ni awon ri eku ninu palo won ni America ke se ko ta ba ni se lansin ekuleko eko ko e mo le tan gbe nbe an de bomi si won ri bi to ri sabi ase o won tun ri ese won tun bomi lu be o ti ye awon o to pare be eku ati ese si ye be o pin be tele an jo gbe lu le ye ni won na wo kitchen won ri laba laba won ni eyin re to bi inu owo te to won mi yan na buru be o de disappear be la soko apere igbagbo won yi seni omi ti mo ni ka gbe sinu irimoju elomi si nbi bi ko bola sese mama yin o bere ko to ma lo bayi eni omi ta ba ti se won ti di miracle water fi se to wo e mama bere pe bola se lo mo se le se lomi o apere igbagbo o ye ko ti yi o omo se bi oba lati joyi kan gawo na di anagara magu na gara izaka mo pa se ni ko ba le sami owo awon agba to da aye re duro o ya gbina be so pe ko gbina
1: ko gbina
0: so pe ko gbina
1: ko gbina
0: in the name of Jesus awon eyan foju run to po odomo bere yi pe awon ati oko awon won de wo owo yara kan fun odidi odun meji yara kan to ma rent condition le debi pe iyawo ngbele parent e oko ngbele parent e ogun da igba to ya oko lo ko ba iyawo ile ana ah so pe ah ori mi sanu mi
1: ori mi sanu mi
0: sugbon ni kai won ma dura
2: ngba mi se bi oba emi na ti le yo emi se lu ale yo pe emi lati omo jo wa fun so mi o mo dupe lowo olorun se bi oba oba to je yayo ni aye mi ni ayo ko mayo mi oba ti o fun mi sile ti o ko mi sile o aye aye olorun se bi oba o se dupe lowo olorun se bi oba ni aye ko mi mo ni se lo aye wa oba to je pe awa ti a oba ta ka fi ajo pa ta wa de ya ti to mo pele ama ama bale ki ale bi ko ni mi le ko fun mi ni ka jade ale le to se o se fa ko fun mi ni ka jade mo ni dupe lowo olorun se bi oba ijo ta ko de in le kan be mo so fun mi se bi oba pe to to mi ni lo mi wo ijo se bi oba ko lo nta sa fi fe ni mo so fun olorun pe olorun se bi oba because ile ta nbe ni odinji odun meji ti ni ati ko mi la fi tun la fi tun owo ya la ko jo odun meji la fi tun owo ya la ko jo mo kiye pe o ti tayo wa emi gba odo ya mi lo oko mi gba odo ya mi lo emi ati awon mo n ri mi bi temi igba to ya oko mi ko lo da mi bie o n sun ti mo lodo ya mi o n sun ya mi ale yi mi nbe nje mi dupe lowo olorun ijo ta gba ile yi mo du mi o bi nbe mo sun fun mi se bi oba to ba ri pe toto toto awon eyan leyi emi o gbodo leyi leyi mi bi ba ita ko wa yi to je ile kefa ti mi atoko mi ma gba a gbodo so pa to fi ku igba ile mi ta ba koko ni ile yi a ku ni ile wa ni ìpàdé sọ yẹn méjì nìyẹn ohun lórí àdúrà yẹn wọn dúpẹ lọwọ náà ṣe gbogbo àwa tó ń tó wọn jẹ tí ṣe wa tí kò tó wá jẹ tó yẹ pé tábà gbogbo oṣù ká tó ṣẹjú pé kò sì tán tipátipá la fi ń rí nǹkan jẹ wọn dúpẹ lọwọ náà ṣe gbogbo pé tó àwọn náà ti wá lẹ o ọlọrun yẹn wọn ṣe gbogbo ajẹ ìyá rẹ o wọn ṣe gbogbo ó jẹ ìyá rẹ àwọn náà ti wá lẹ àwọn náà ti wá lẹ oṣù tó kọjá ìwọ̀n 500 pieces of block tí ó rìnlẹ̀ 500 pieces nínú àwọn ìyá o community di eni ton so os fun awon mefa ti mo tun bala duwa pe kolon tun bo dinla ko so dinla ko so gbogbo dinla ko tun bo ni awon ise to ko tun bo ni mo bit because it's into security stuff I don't know if you're a security people come by and show to employ life and properties. I'm going to show you. I'm a security person. I'm not an employee. I'm a security person. I'm just going to let you know what you're going to do. Then the lady and the gentleman should be by Cocolin should be by Joe, go to the pillow so cute, she should be any. Give me more beats, and I'll be very kind, shake your ear, go best in the way from coming. The pillow should be a barrel, the pay you go out.
0: Ah, who am I riding for?
1: Oh,
0: my calling for?
1: Oh,
0: the labor today. In the name of Jesus. Only low woolly was of where only low woolly, only low woolly, a boy, a day, or son, or a 50k, a bottle was a fool.
3: Emi na ti lere baba mi o mo dupe mo yin Olorun logo ni o ni osu bi meji si eyin mo wa si lafu ape fun ipade ipari osu nigba ti mo debe mo lo ri baba mi mo fe du ipo deputy provost mi ni ki mo de so fun baba mi ni kan gbadura fun mi pe ipo ti o lagbara lati de ni nitori opolopo atako ati awon alagbara to wa nibe baba mi ni emi ni mo fe congratulate e lakoko mo de fi owo yan mi ni jo yen nigba ta pada si church ta bere program won pe ore 50,000 ni de san ore yen mo ni olorun jo je ki mi na le ri mo dupe pe ni jo Wednesday to koja mo appoint me as the deputy provost mo ni olorun logo olorun to n gba adura olorun se bi oba mo dupe tori pe ipe ipe mi na o gbe yen ba mi dupe lowo olorun o bi wa se mu
4: jo ti mo ko mi oni da mesin yin laaro so mo ti jeun mo wa joko si shea to wa legbe bed mi gangan ni yara mo de se joko si be mo kan mu phone mi dani ki ma gbo awon adura te nse fun wa so mo se ri ekuye niyen to jade ni abe bed mi gangan apo awon apo wa nbe aso wa nbe so won jade ni apo o jade ni bi egba apo ye mo wa ri to rin ekule le omi ti ida wa na yin o si wa legbe mi mo se niyan mo wa won si ekule mo wa bu si ekule la mo se bu si la ba wo pe ora loju ese ni mi ri mo so mo tun lo si toilet ki lo si toilet mo se de toilet bayi be ni mo ri isisiye to n fo kaakiri o tobi gan ile isisi ile ile mo de ti won mi yen laaro kutu nigba ti mo ti iwe tan mo ti won si gbogbo ile be se ni ka won si nigba ti mo tun ri isisiye mo ni isisi ile ile mo wa sari wa si yara mo wa gbe omi yen mo tun lo won si gbogbo baluwe so iketa mo wa n jeun ni ale ni ori time table mi kitchen ni mo wa wa mo kan gbo kiri esa n bale bi pe igba tan ba n lu okuta mole so mo peju eyin ki won nibi egbe stove gbogbo ta fi dana mo se tun wo labalaba ko pari yen mi ori labalaba ko pari o labalaba paye o to ese to ba bale baye mo pe kan bale o se bale si bi stove yen o kuro nbe o lo bale si bi tan to kini iwaju cupboard tan to kini aso si kini awon ta fi n jeun o lo bale si be o tun kuro nbe o lo o wa bale si bi ori dining table ti mo ti n jeun o tun kuro nbe o wa bale si egbe ibi ti won gbe ni omi ti a ma n bu ta ma n mu si so ngba to wa tun bale sibe mo wa n wo pe ki lo n sele so mo wa tun sare wa si yara odugbo ti won omi yen sibe laaro o mo wa tun wa gbe omi yen igba ti ma fi de mi o ri nbe mo but mi ri labalaba pupa bee ri laye mi o to ese mo wa ni soke omi yen mo wa won si gbogbo ile ba lo ile kishin re so mo tun jeun oúnjẹ gbogbo oúnjẹ rẹ tán gbà tó wá dáàrọ ojúmọ lọjọ tí ibi yẹn ṣẹlẹ bá a ṣe gbàdúrà tán láàárọ a máa gbàdúrà láàárọ nípa ní sìtìrúhùn bá a ṣe gbàdúrà tán láàárọ bẹẹ ni ọmọ yín dìde kó mọ fẹ máa lọ sáré níbi tó máa ti lọ múra bí iṣẹ so bí mo ṣe ń wo ìṣiṣi yẹn ní orí ìka àtàǹpàkò mi ọ̀tún ní ilẹ̀ ìṣiṣi gidi so mo ṣe pe mo ní ṣadé mo máa pè ní o nǹkan tó wà ní ọwọ́ mi mo wá rí mo ní ìṣiṣi lè ní ẹ̀pá mo wá rẹ́rìn ní ṣe òkú lè ṣe ipa bẹ́yẹn ni mo dáhùn nígbà tó ní pápá mo ṣàfi sílẹ̀ mo jẹ́ kó fòlò mo ṣe fòlò báyìí mo kàn mo wọlé mo lọ tún lọ gbé omi ìdáyẹ mo wá bù mo wá fi fọ ọwọ́ mi yẹni nkan mẹrin tó ṣẹlẹ lójúkoro ojú ni o bàbá mi kì í ṣe pé wọn sọ fún mi o ló wá wá pẹlú God bless you sir.
0: Lórúkọ Jésù ipò ńlá tó expect lórúkọ Jésù ó yà kọjá síbẹ̀ asẹ́mẹ́ sọ̀rọ̀ ó yà kọjá síbẹ̀ olùwẹ́dẹ́ ló olùwẹ́dẹ́ ló olùwẹ́dẹ́ ló in the name of Jesus. Gbogbo èèyàn lọ́jọ́ bí òní oní wedding anniversary mo pray fún yín mo rán ayọ̀ àti ìdùnnú sínú ayé rẹ àti ìgbéyàwó rẹ lórúkọ Jésù àṣẹ ìdùnnú kó wọnú ayé rẹ kó rà ànúgbà kó rà ànúgbà wàá sí ọ̀pọ̀ ọdún láyé in the name of Jesus. Happy birthday and happy wedding anniversary lórúkọ Jésù wàrà ànúgbà jáwọ àwọn celebrant owó àbí Mrs. Ogun Gbadebo àti Taiwo Abeke Ọlọ́run Fẹ́mi Adéyẹmí Ọlá Fẹ̀rónẹ́kà Ọbadari Fúnmi Ọláwọlá testimony Mayowa Ogodimu Olúgọ̀tún Olúwatosin àti Evangelist Olúrẹ̀mí Ọlọ́run Sọlá àwọn kan ti kọjá ńbẹ gbọ́n náà mo ti àti kí yín happy birthday to you ìgbà ọdún ọdún kan ni lórúkọ Jésù ẹ̀mí yín ágùn in the name of Jesus. Gbẹ̀rẹ̀ tó lọ lò láti se nkankan fún iṣẹ́ ìrànṣẹ́ yìí ó wà lọ́kàn ẹni ó ń ṣe lọ́wọ́ ni àbí ó fẹ́ ṣe lórúkọ Jésù yóò di ìbò kó fọ́ káyé ẹ̀ kó dìde kó rà ànúgbà Jésù olúwa wa tọ́jú omi tí mo sọ yẹn lénìí ọ̀la láfẹ́ fi gbàdúrà nù o bàbá ti parí ẹ mọ̀mọ́ wulẹ̀ máa bẹ́ẹ̀ lọ́wọ́ wòlé irú ẹ tó bá bu omi odò ó tún bá kò nídìí kan mú ò lè mú omi odò tó ń sàn because o ò mọbi tó ti wá tí wọ́n treat ẹ̀ iwẹ ibu wọn kò sí tó lè lò fún àánú la pé afẹ́fi gbàdú àánú tó o bá romi odò ló ti kanga wà wà á ti kanga ìwọ sáà lómi kan make sure pé ìwọ náà join wa ọ̀la yẹn o máa ní agbára mo bless

Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 FM ọba nìyẹn jọ. Ọ̀túnú ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM ó balẹ̀ gùdẹ̀ bí ẹyẹ ìjì.

bọmọdé bá ń gún yan irú wọn lágbàlagbà ò gbúdọ̀ róka yẹ̀pẹ̀ ẹ̀ka àárọ̀ ní gbogbo ibi kíbi tẹ́ ti láǹfààní láti mọ gbọ́ wa lóòrọ̀ tòní ẹkú ojúmọ́ ojúmọ́ rẹ ojúmọ́ ayọ̀ o akíyín káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tẹ́ ti láǹfààní láti mọ gbọ́ ìkànnì jordan 105.5 fm ọ̀tún inú ìwé ìròyìn òun náà ni ẹ̀yìn láǹfààní láti mọ gbọ́ lórí afẹ́fẹ́ báyìí láàárọ̀ tòní ẹ̀rí olúwàgbẹ̀mílẹ́kẹ̀ adébáyọ̀ ló kọ tèmi mo ti kọ́ àwọn ìròyìn náà dé láàárọ̀ tòní òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹtàlá nínú oṣù kẹwàá kábíọ́ òsíò elédùmarè ọba ríro àlá ọlọ́run ọba mi ti ń jẹ́ ọ̀rọ̀ tí ń gbénú ọmọ ènìyàn fọ́hùn ó tún ti rán wa lónìí ó tún jí wa sáyé pé ká lọ ṣiṣẹ́ tó rán wa a ti wà lẹ́nu iṣẹ́ ọ̀hún báyìí o jójú wa ṣe o gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá gbogbo wọn náà ti wà nídìí ẹ̀rọ rédíò wọn báyìí láti ti gbọ́ tuntun àti àwọn àjá àbalẹ̀ ìròyìn eléyìí ti ń jáde láti iléeṣẹ́ jordan 105.5 fm gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ torí pé ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ̀lú àwa ti wá yàtọ̀ àwòkọ́ṣe náà ni ọlọ́run ọba mi fi iléeṣẹ́ jordan fm ṣe pàápàá ọ̀tún ìwé ìròyìn vibes kí ni yorùbá vibes náà ara àrákùn ọwọ́ wa níléeṣẹ́ tiwa bí pàápàá jùlọ mc ìràwọ̀ ẹ ti mọ̀ pé gbogbo ara tí n bá ti dá ọlọ́run ọba mi náà ní da lórí àwọn ọ̀tún ìwé ìròyìn àwọn ìròyìn tá a wá kó wá láàárọ̀ tòní a mọ̀ gbé pépèpè gẹ́gẹ́ bí ó ti tẹ́lẹ̀ ní o bọ́ ṣe sin náà ní kíni wọ́n sínú ìwé ìròyìn lèmi ṣe fẹ́ kà á o èmi kọ́ mo kọ́ jáde ìdáhùn àwọn ìwé ìròyìn tó kọ́ jáde ẹ wàá lọ máa ṣẹ̀rí ẹ̀ ń bẹ̀ ẹ mọ̀ gba ṣe ń jí ìròyìn náà nínú àwọn ìwé ìròyìn ọ̀hún ṣùgbọ́n gẹ́gẹ́ bọ́ ṣe sin wọn sínú ìwé ìròyìn láàárọ̀ yìí èmi mọ̀ láǹfààní láti mọ kàfé tí ayọ̀ gbọ́ mo sì mọ̀ pé tí ayọ̀ náà lẹ́ fi gbọ́ ẹ má wàá gbàgbé abala àgbéyẹ̀wò lórí pé òfin ìwé ìwòrìwò ohun abájọwò gígún ní ogun èmi ń wo ìwé ìròyìn báyìí ń kà á sí yín létí ẹ̀yin náà wàá fi ọgbọ́n àgbà àti òye yín ẹ wàá fi bá wa dá sí lábala àgbéyẹ̀wò níbi tá a ti jọ gbé yẹ̀wò tí gbogbo ó ti gún dáadáa tá a bá ti wá sójú òpólẹ̀ ẹ dákun ẹ má gbàgbé o rédíò yín tẹ bá ṣe ń pè wá ẹ má pa rédíò tá a bá ti gbé torí ariwo ni o kẹsì dárúkọ yín àti ibi tẹ ti ń pè ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn daily post kí wọ́n gbé apá ó di orílẹ̀-èdè amẹ́ríkà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi orúkọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ mẹ́rin ó lé ní ogún eléyìí tí wọ́n ní àwọn àjọ dhs ìyẹn àwọn àjọ tí wọ́n ń gbógun ti ìwà ọ̀daràn tí àwọn wà lẹ́ka àwọn ọlọ́pàá orílẹ̀-èdè amẹ́ríkà tí wọ́n pè ní dhs tí wọ́n ṣe fọwọ́ òfin mú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ mẹ́rin ó lé ní ogún eléyìí tí wọ́n ní wọ́n fi ẹ̀sùn onírúurú ẹ̀sùn kàn wọ́n àwọn ìwà ọ̀daràn eléyìí tí wọ́n hù lórílẹ̀-èdè amẹ́ríkà gẹ́gẹ́ bí àjọ united states department of homeland security eléyìí tá a mọ̀ sí dhs eléyìí tí wọ́n rí sí ọ̀rọ̀ ààbò lórí wíwọlé sí orílẹ̀-èdè amẹ́ríkà láti ilẹ̀ òkèrè tí wọ́n sì ti gbé orúkọ àwọn

0: sọ̀tánì tìlú sokoto alhaji muhammad saad abubakar ẹlẹ́ẹ̀kẹta bàbá sọ̀rọ̀ o wọ́n ní ẹwò gbogbo ẹ̀yìn olórí ẹlẹ́sìn islam gbogbo ẹ̀yìn ẹlẹ́sìn mùsùlùmí pátápátá olórí ẹlẹ́sìn wọ́n ní ẹwò ẹ jáwọ́ o lẹ́yìn wípé ẹ̀ ń ṣe àtìlẹyìn fún àwọn olóṣèlú ẹ má pe àkíyèsí wọn kankan ṣé wọn mọ̀ wípé ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni bàbá yìí ló ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn wípé wo gbogbo ọ̀nà tá a bá lè gbà láti rí dájú pé gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí nínú ọ̀rọ̀ òṣèlú wọ́n gbogbo ọ̀nà tá a lè fi bá wọn sọ̀rọ̀ ó ní ká máa fi bá wọn sọ̀rọ̀ bọ̀ ṣùgbọ́n pé ká máa sọ̀rọ̀ pé à ń tì wọ́n lẹ́yìn wípé irọ́ o ẹ ń bá ṣe dáadáa ẹ já sọ pé ó ṣe dáadáa èèyàn tí ò bá ṣe dáadáa ẹ já sọ pé kò ṣe dáadáa o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà olójẹ́ wípé nǹkan tí wọ́n ń dojúkọ lásìkò kì í ṣe kékeré o wọ́n ní ó yẹ kí wọ́n máa ṣe àwọn ohun àmúyẹ fún àwọn olùgbé orílẹ̀-èdè yìí ni wọ́n ní kì í ṣe wípé kọ́kàn máa fi nítorí pé òṣèlú ń bọ̀ kẹ máa wá fi ìyún máa fà wá mọ́ra kẹ máa wá ohun ohun tó bá yẹ ṣe lásìkò wọ́n ní ẹ ṣe o sọ̀tánì tìlú sokoto alhaji muhammad saad abubakar ẹlẹ́ẹ̀kẹta àwọn náà ni wọ́n sọ̀rọ̀ tí wọ́n wá ń ro gbogbo àwọn olórí ẹlẹ́sìn pátápátá káàkiri orílẹ̀-èdè nàìjíríà wípé wo ẹ jẹ́ ká gbárùkù ti ara wa ká fọwọ́sowọ́pọ̀ torí pé púpọ̀ àwọn olórí ẹlẹ́sìn náà ló jẹ́ pé ohun tí wọ́n ń dálẹ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà òun náà ní lọ lọ́ọ̀kan wò ọwọ́ ni ẹ wò ó sẹ́ẹ̀rì olórí ẹlẹ́sìn kankan yóò bá ti lè bá olóṣèlú sọ̀rọ̀ gan tó lè bá wọn sòrò tọ̀rọ̀ tó jẹ́ pé torí pé kọ́ lè yàn án yín àbí kọ́ lè gbowó fún yín òun lẹ fi ń tẹ̀lé wọn wọ́n ní ẹja wọ́nù yín o wọ́n ní ẹja bá wọn sọ̀rọ̀ ká fèsì ojú ká gbéná ojú wọn pé kí lẹ̀ ń ṣe lórílẹ̀-èdè yìí a nílò ìrànlọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nílò ìrànlọ́wọ́ wọ́n fẹ́ àwọn ohun tó ohun àmúyẹ eléyìí tó yẹ kẹ́ ẹ máa ṣe fún wọn tó jẹ́ pé yóò jẹ́ kí wọ́n mọ̀ pé yes àwọn olórí ẹlẹ́sìn náà ń gbìyànjú nínú ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí sọ̀tánì sokoto bí wọ́n ṣe ń sọlé ìdí mímọ̀ wọ́n fa kò mọ́ òkun ọ̀rọ̀ yọ wọ́n ṣe ń bá àwọn olóṣèlú wí náà ni wọ́n bá àwọn olórí ẹlẹ́sìn wí pé ẹ wo a nílò yín lásìkò yìí láti lè bá àwọn olóṣèlú sọ̀rọ̀ àwọn
1: Jordan 105 FM Lagos.
0: Adarí olóṣèlú ẹ bá wọn sòótọ́ ọ̀rọ̀ ohun tó bá yẹ kán ṣe lásìkò. Inú ìwé ìròyìn Daily Post náà láti báyìí náà rẹ̀ láàárọ̀ yẹn lọ gba change ìròyìn náà ẹ bá ń bẹ̀ láàárọ̀ tòní.
1: Lesson on the go. Go at www.jordan105fm.com.
2: This is
0: Mákindé sọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú onípákíò wọ́n sọ̀rọ̀ ìyẹn ẹgbẹ́ òṣèlú APM bàbá sọ̀rọ̀ wípé ẹ wo ẹyẹ èèyàn mi ṣe rí ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé láti yọ owó kékeré kan kúrò lórí epo pé ẹ ká máa rà ní 1350 wọ́n ní ẹ̀rí wípé àtìgbà tí wọ́n ti sọ ṣé a rí ipa rẹ̀ wọ́n ní ipa rẹ̀ ò yọ kankan wọ́n ní gbogbo kinní yìí wọ́n ní wọ́n ń ta nígbà tí èèyàn bá ń ta
2: òkìtì
0: wọ́n ní òkìtì làwọn rí sí wọ́n ní kàǹtì ìyẹn owó gẹ́gẹ́ èèyàn kàn fún èèyàn ní jára owó díẹ̀ kúrò ní ọjà pé ẹja yẹyẹ báyìí kúrò ní mọ́ta fún yín bẹ́ẹ̀ ni o ọlá pé oníbàárà mi ni o mo kàn mọ́ mọ́ta fún yín ni mo pẹ́ yìí náà fẹ́ tún ta ni o mo pẹ́ fẹ́ máa lò ní fún nǹkan ni o wọ́n ní eléyìí ìgbésẹ̀ tí ààrẹ gbé lórí yíyọ owó díẹ̀ kúrò kúrò lórí owó epo tá à ń rà lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ó dàbí ìgbà tí èèyàn bá ń ta òkìtì téèyàn ṣe téèyàn ń ta stọ́ǹtì wọ́n ní òní àwọn kà sí o ìyẹn níbi tí Mákindé ti ń sọ̀rọ̀ yìí níbi tí wọ́n ti ń ṣe ìpolongo ìbò ìyẹn ní ìlú Daura níbẹ̀ gangan ni Mákindé ti jáde tán o tó ti wá sọ̀rọ̀ wípé ẹ wo ṣe rí ìgbésẹ̀ tí àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ṣe ìṣèjọba lọ́wọ́ yìí pàápàá jùlọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní ìgbésẹ̀ tó gbé lórí ọ̀rọ̀ epo tó yọ ìwọ̀nba owó díẹ̀ kúrò lórí ẹ̀ wọ́n ní ṣì wọ́n ní ẹ wo wọ́n ń ṣe baflit ni o wọ́n ta stunt ni wà láìdáláì wọ́n ní òkìtì náà ni wọ́n ń ta o wọ́n ní nǹkan tó yẹ kó dẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn wọ́n ní kọ̀kan kó dẹ wá lọ́rùn wọ́n ló tún wá ń mú gbogbo ẹ̀ nígbà tí wọ́n bá mú èèyàn mọ́kọ̀rọ̀ tó tún wá mú okùn tó fi di ẹni tó wá sómọ́gi tó wá fà á lọ́tùn tó fà á lọ́sì wọ́n ní ẹ̀jẹ̀ olúwẹ̀ rẹ̀ ó gbẹ wọ́n ní èyí ò sì dá wọ́n ní níbi tí wọ́n ti wá ṣèpàdé ìwọ́de ìpolongo ìbò wọn yìí náà ni wọ́n ti wá sọ pé epo tó yẹ pé kọ́ lọ ń ṣàánú wọ́n ní epo ti epo mà wọ́n wọ́n ní àwọn ilé epo kan nílùú Àbújá àwọn kan ta tiwọn ní 1370 wọ́n ní bẹ́ẹ̀ náà làwọn kan ta tiwọn ní 1410 wọ́n ní bá bí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn tí wọ́n ro epo tí wọ́n repo wọ́n ní wọ́n sọ iye tí wọ́n repo fún yín wọ́n ní ṣèbí táwọn tó ń ta tó lé ilé epo báárà náà ni wọ́n tà fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbi tí Mákindé ti wọ́n sọ̀rọ̀ pé ẹ wo gbogbo tí wọ́n ṣe yìí kò tiẹ̀ tí ì mú ìdẹra bá yín o wọ́n ní ẹ dìbò fẹ́ni tí ẹ ti mọ ibi tó ń bá lọ ó wà nínú ìròyìn láàárọ̀ Vanguard náà lẹ́ ti bá ọwọ́ ọlọ́pàá ti èèyàn méjìlá afurasí ajinigbe won si gba ibon AK-47 ati opolopo ta bon lowo won ni ilu Kaduna o gege bi wero yin Daily Post bo se gbe ta laaro yin won ni awon ajo lopa te ka ti ipinle Kaduna na ni won ti sise tagutakun towo won si ba afurasi ajinigbe 12 ele ti won ni won gba ibon AK-47 lowo won o lo ni igbese na lo waye latari igbese ele ti awon ajo lopa gbe lati se ikolu si gbogbo awon kudie kudie ele to wa ni ipinle Kaduna awon ti won wu wa odaran ninu oro ti o jade lati enu agbenuso lopa ti e ka ti ipinle Kaduna yen lanojo aje Monday DSP Masha Azan o gangan na lo soro o ni se ri agbarijopo awon iko omo ogun olopa na ni won jo sise papo ni awon agbegbe kan ele ti won ni o yi awon pe ni Millennium City ati Maraban Rido won ni awon agbegbe ati awon adugbo to yi kakakiri o won ni igbe gangan na ni won wo ti koko ba awon mejo ninu awon afurasi ajini gbe pe ise ton yan laayo nu won wa daruko won le kankan Dauda Mona onogboko akoko Usman Abdullahi Abubakar Sulaiman Sale Abdullahi Usman Muhammad ati Matthias Moses Makama John ati Tafaki Audu won daruko won sibe o wa tun ni won ma awon merin mi ile to je pe awon oyun agbedegba lawon Shaibu Sabiu ati Audu Makama Simon Moses ati Amadu Matthew awon ni awon won yi gangan nigba ti won ma mu awon to je agbedegba awon won gangan ni AK-47 ibon gba kan rorun won na wo won gangan le wa won ni won ba lowo won sugbon gege bi wewe yi Daily Post se so won na wo olopa ipinle Kaduna te afurasi ajinigbe 12 gege bi iwe iroyin bo se gbe jade laaro toni iroyin eleyi ko dun mo ninu iroyin banuje ni ko lorun ba mi mu banuje ko nu aye wa o won ni oko tiroki kan re o on lo ma sa ere won lo sa ere ere to wa sa yi na lo yawo ibi ti won paga won oko awon oko si ni agbegbe agodi ni agodi garden to wa ninu ibadan ni ipinle oyo o won lo si pa eyan kan ti awon mi si se lese yan eyan na o gege bi eni ti oju re to isele na to n ba won ile ise amumaworan kan ele ti won lo se abewo sibe nibe gangan ni won ti ni driver yi o na lo ma gbe o te bo fe te break lo te to tu mole ni o won ni moto ohun kan dede be si waju yi won ni o n bo lati agbegbe Sango won ni sugbon nigbati o ma di wi pe o fe gba awon ona kan ni pe lati ri daju pe ohun ya iyabara lo gba ibe lo si agodi garden won ni bi agodi garden gangan ni isele na ti sele gege bi eni to je pe oju re to isele ohun o ni truck yi o lo sa ere to si se pe o kokko gba olokada kan bi won ni olokada yi lese kese na lo je pe olokada yi gbe eyan kan to gbe agunbaniro kan seyin won ni ti olokada ohun ku ti awon mi to je pe won be ni agbegbe be won se lese be na lo si ba opolopo oko ti won park
3: station with a voice for entrepreneurs
0: Titi ati awon inu be won no ba
3: favorite tunes are just a click away Jordan FM listen now and turn off
4: on social media Facebook Jordan 105.5 FM Twitter
0: je gan ni won ni je ri isele
4: Jordan 105 FM Instagram Jordan 105 FM Lagos listen on the go
0: ori si oju popo kiri ipele si ni ile iwosan oju sugbon e kolo ro ba mo ta ni won awon ti won ma nda iluru ni ni ipinle Bauchi owo ba won na laaro toni won ni awon agbesumo mi bandit won ni won ti soro won se foran video kan jade wi pe ewo gbogbo juna sanfara la ma de pepepin gbogbo ko to ba gba be koja ewo eri wa o bi ran won ni ninu foran na ele ti awon bandit
4: www.jordan105fm.com Value, innovation, radio has never been this excited.
0: This is Jordan 105. Your favorite tunes.
4: This is Jordan 105
0: Siwaju ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ní tó tún jẹ́ ọmọye nísì ìyẹn Rotimi Chubuike Amechi òun náà là ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó ti ń sọ̀rọ̀ kùgbákùgbé sí ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbẹ̀ orílẹ̀-èdè wa ìyẹn Godwin Akpabio ó ti sọ̀rọ̀ lórí rẹ̀ ó ní Cherry Akpabio mo ohun tí mò ń sọ bí mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo ohun tí bá wa sọ yìí kó jáde síta kó wá sọ wípé irọ́ mò ń pa wọ́n ní Cherry Akpabio gbogbo ohun tó jẹ́ ohun ìní ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers òun ni Akpabio ló ti fi ọ̀nà ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yí ló ti fi kówó jẹ wọ́n ní gbogbo ẹ̀ pátápátá Rotimi Amechi ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀rọ kìí ṣe pé bóyá torí pé jẹ́ ohun ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ alátakò ó ní irọ́ kìí ṣe torí ìyá lòun ṣe ń sọ gbogbo eléyìí o ó ní iṣẹ́ ẹlẹ́sùn tó fi ń kan yìí ó ní àwọn ìlú kan wà tó jẹ́ wípé àwọn iṣẹ́ kan wà tí iṣẹ́ láàbí tí Akpabio ti ṣe tó ti wù ní wà ní àwọn ìpínlẹ̀ Cross River ó ní ẹ̀rù ẹ̀ má jẹ́ ń tàn yóò ní ibi ìpàdé tí wọ́n ṣe náà ló ti ń sọ̀rọ̀ náà ó ní Cherry Akpabio táwọn èèyàn kìí ṣe èèyàn rè ó ti bọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ó ní ẹ má wàá wò pé bóyá ètò ìdìbò ń bọ̀ òun fẹ́ máa ra ìsìn lóun ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa wá sí ọ ó ní àsìkò tí ọ̀rọ̀ bá wá sí ìyàn lọ́kàn lèèyàn máa sọ ó ní ẹ fi pé bóyá ẹgbẹ́ òṣèlú kan wà ní ẹgbẹ́ òṣèlú APC òun wà ní ẹgbẹ́ òṣèlú ADC ìdí nìyẹn tóun fi wá ń sọ̀rọ̀ ó ní rárá o ó ní ọrọ̀ ajé àlùmọ́nì ìpínlẹ̀ Rivers ó ní Akpabio ó ti fọgbọ́n àlùmọ́kọ́rọ́ ó ti ṣe báṣubàṣu ó ló ṣe yánmayànmá láàárọ̀ tò ní ọ̀rọ̀ pọ̀ tí Amechi sọ láàárọ̀ lórí ọ̀rọ̀ Akpabio ẹ lọ gba chẹ́ńjì ìròyìn náà bẹ́ẹ̀ ẹ bá ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ tò ní. Reverend Dachomo ó ti sọ̀rọ̀ ó dá VDM yẹn Very Dark Man ó dá lóhùn padà lórí ẹ̀sùn tó fi kàn wípé bóyá ó ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ fẹ́ mọ ohun tọ́jọ́ fà débẹ̀ ẹ lọ ka ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn Daily Post. Wo ṣe rí arákùnrin kan rèé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Akima Ikima ni wọ́n pe orúkọ rẹ̀ wọ́n wá gbé mágìdí ẹgbẹ́ ẹ̀sà a rí yín tẹ́lẹ̀ pé ẹ̀ ń ṣàtìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú APC ó ní lóòótọ́ ni ó ní ṣùgbọ́n lọ́wọ́ báyìí ó ní òun gangan ni òun ń ṣe òun lòun darí àwọn tí wọ́n ṣe ìwọ́de Tinubu must go ààrẹ Bọ́lá Ahmed Tinubu must go ó ní òun gangan lòun ń ṣe adarí wọn báyìí ó ní òun ti jáwọ́ jásẹ̀ láti lè ṣe àtìlẹyìn kankan fún ọmọye tó bá jáde nínú ẹgbẹ́ òṣèlú APC ó ní òun ò ní ṣe àtìlẹyìn kankan fún wọn o ó nítorí pé Tinubu must go yìí ó gbúdọ̀ lọ ni ẹ fẹ́ mọ ìdí tó fi sọ bẹ́ẹ̀ dáadáa inú ìwé ìròyìn Daily Post náà lẹ́ti bá wọ́n ní ọwọ́ àwọn àjọ so safe corps ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ogun ó tẹ arákùnrin kan ẹni 80 ọdún ni wọ́n pe ọjọ́ orí bàbá òun wọ́n ní bàbá yìí náà ló jẹ́ wípé jẹ́ 80 náà àádọ́rin ọdún ẹni àádọ́rin ọdún wọ́n ní arákùnrin yìí òun ló jẹ́ pé ó lu arábìnrin kan àti ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ Ogun orúkọ rẹ̀ ni Kazeem Adeoye wọ́n ní ìwà tí ò tọ́ ló wù sí arábìnrin tó jẹ́ pé ọjọ́ orí tiẹ̀ ọmọ ọdún mẹ́rin ó lé ní ogójì òun ni arábìnrin ọ̀hún Ọládẹ́ǹdé Morufat náà pé orúkọ arábìnrin ọ̀hún ọmọ rẹ̀ sì orúkọ ọmọ rẹ̀ ni Mariam ní agbègbè ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ogun náà ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ohun tí àwọn àjọ so safe corps ẹni tó jẹ́ apàṣẹ wà wọn sọ jí Gonzalo gẹ́gẹ́ bí ohun tí ó bá àwọn akọ̀ròyìn sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe jáde síta wọ́n ní ìṣẹ̀lẹ̀ ní agbègbè Ṣóndé ní ìyànà Ìfọ́tẹ̀ ní Lisa ní ọjọ́ Àìkú Sunday ní nǹkan bíi aago 5 ku ìṣẹ́jú 15 òun ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tí Morufat tó sì lọ fi ẹjọ́ sun arákùnrin ọ̀hún náà sùn látàrí wípé ó ní bóun ṣe dé láti ṣọ́ọ̀ṣì òun àtọmọ òun tí àwọn sì ń gbìyànjú láti ṣe àwọn kankan kan òun ni arákùnrin yìí ló bẹ̀rẹ̀ sí ní wùwà tí ò tọ́ sí wọn tó sì jẹ́ pé wọ́n ní òun àtàwọn ọmọ rẹ̀ ọ̀rọ̀ tí ò bá sì ṣojú ẹni wọn balẹ̀ yẹn rán gbẹ̀dú rẹ̀ ṣùgbọ́n wọ́n ṣàti mú àwọn àjọ so safe ti fọwọ́ òfin mu ìròyìn sì ti gbé ọ̀rọ̀ ẹ̀ jáde wọ́n mú bàbá òun bó tẹ̀ jẹ́ pé wọ́n jẹ́ ká rójú ẹ̀ dáadáa èèyàn dá àwọn tí ń wà burúkú mọ̀ láwùjọ lágbára ẹ lọ gba chẹ́ńjì ìròyìn náà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tó ní ẹ wo a lọ sójú òpólẹ̀ wike soro gan o ni o salaye awon ona to hun fi to hun gba lati fi epe bolo to hun fi je gomina awon eyan po ti wike fi je gomina na wike soro gan laaro yo to o wa nu weroyin na laaro to ni won ni ki mu awon koko bi meji kan si ko to di wipe a lo si oju opole won ni awon ajo custom na ni won ni won tu sise dada ni ilu Eko agboriyin fun yo atari awon kankan kan ti won ni won gba lowo awon kan ninu iwe royin Daily Post na leti bayin na laaro to ni oda e je soju opole 09063352 ona loju opo te ba ti pe wete lo fun ati lanesi ma gba koko wa e lo e ka ran oju ma re o o mo pa won ti wole e lo ta lo wa nbe ko ju
5: I don't lie when I say I did it.

0: Gérard.
1: Hello.
0: Hey, Gérard, ça. Yes, sir.
1: Hey, Gérard. On est là, tu es là, quoi.
0: Ah, mieux.
2: Follow us on social media. Facebook, Jordan105.5FM. Twitter, Jordan105FM. Instagram, Jordan105FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
1: Mm.
3: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
4: hey everybody, this is the Sweets, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes, so my people, this
1: Yes, sir.
0: 0906-0033-52. Nínú ìwé ìròyìn Vanguard, wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó ti korojú sí bí àwọn èèyàn ṣe ń da ilẹ̀ sí ojú pópó àwọn títí márosẹ̀ tó jẹ́ pé ilẹ̀ àwa pọ̀ bíbà tí ó tún jẹ́ pé ó ń fa àkóbá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀. Kódà àwọn ìwé ìròyìn lánàá náà ni mo rí ìròyìn ọ̀hún pé àwọn àjọ lọ́mà àti àwọn ilé kan látàrí bí wọ́n ṣe fi ilẹ̀ oríṣiríṣi àwọn
4: ìdọ̀.
3: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
5: the voices you need at work all day, every day till payday are here.
6: This is Jordan 105.5
7: station with a voice for entrepreneurs.
8: Your favorite tunes are just a click away.
9: You feel it?
8: Jordan FM. Good morning,
0: Lagos.
8: Welcome to the Jordan Breakfast Show.
0: Ti won ko si eto si be to si n fa idoti bonu. Hello.
1: Lórí pé wọ́n yọ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ó gbà pé pé àárín ipò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò gbọ́ 200 kò tó gbọ́ 200 naira àwọn a máa gbọ́ ọlọ́run ètò 1000 bí kan wọ́n lè pé 1500 bí kan tó dẹ̀ jẹ́ orí ẹ̀ olùyà ń jẹ́ gbogbo wa orí ẹ̀ ní gbogbo nǹkan fún ní lára òtura ìlú tó yẹ kó sọ pé àwọn dá ìpò yẹn padà sí 500 naira wọ́n sọ pé àwọn yọ 50 naira wọ́n ṣe gbogbo ẹ̀ tó dáwọ́ kọ́ ṣe gbogbo ẹ̀ tó rí bí gbọ́dá yóò bá ṣe dáadáa èèyàn tó láti èrò ọrún ẹ̀yìn iléeṣẹ́ rédíò ẹ̀kẹ́ fẹ́ gbọ́ bó bá jẹ́ rí abdulsalam wọ́n pọ̀ náà wọn sójà ní dáadáa pé láti sójà wá tuntun lọ́dún kan
9: Hey everybody, this is the Sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
1: Yes sir.
0: Ìròyìn náà ń tẹ̀ mí lọ́wọ́ nínú ìwé ìròyìn Guardian lára. Wọ́n ní ó kéré tán èèyàn 22 àti ọmọ ogun sójà mẹ́rin ni wọ́n ní wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìkọlù ìjà kan tó wáyé pẹ̀lú àwọn agbésùnmọ̀mí bandit ní ojúnà guashi ní nasarawa ní ìjọba ìbílẹ̀ bukuyum ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ọlọ́run ti fọ̀rùn kẹ àwọn ọmọ ogun àti àwọn èèyàn 22 ẹ ló ta ló wà ń bẹ̀.
1: Hello.
0: Ẹ káàárọ̀.
1: Yes
0: sir. Yes ma. Ẹ káàárọ̀ ma. Yes ma.
1: Ní kí ló dẹ́gbẹ́ tí mo ṣe ní pé àwọn bọ́dì ìdí ń bọ́ nípa sí ìmọ̀ tó lọ́wọ́
0: lọ́wọ́
1: níbi tó gbé kúkú ní jòjì
0: pé
1: ìjọba bàbá àwọn ìjọba tó ń bọ̀wá sí ìjọba àwọn bọ́dì ìdí wọ́n bẹ̀rẹ̀ nǹkan tó bá fẹ́ fẹ́ ṣe ọ̀nà nínú ìdí tí wọ́n lọ́wọ́ bá tó ní jòjì tó ọ̀dọ̀ ìmọ̀ tó wọ́n máa gbé ọ̀pọ̀ ní ìjọba
0: Ishima, God bless you, ma.
1: 0906,333 ẹlẹ́jọ 50 naira náà tí wọ́n rò pé inú náà ń fi òkè lè gbà ní àbítorí kò ṣe èdè ní ìgbẹ́ pàápàá ọ̀nà ọ̀nà àwọn náà ṣe àdífẹ́ ìjẹ́ ti pọ̀ jù ó ti pọ̀ jù kò ṣe fẹnu sọ ẹ wo rùmáyì coastal road ògbé kúrò níbi tó wà ògbé lọ sí ògbé lọ bèlè àbí ẹdún ṣé coastal line ni ẹdún ni àbí kí wọ́n porúkọ ẹ̀ṣẹ̀ bí coastal ni ọ̀nà etí bèbè odò àbí etí òkun náà lọ pè àbí ṣé etí bèbè báwo ló kẹ́ ṣe ń wà báyìí àwọn ló jẹ́ kẹ́yọ̀ máa sọ̀rọ̀ sí wọn àtàwọn mínísítà wọn o ẹ wọ ọ̀rọ̀ iná ìṣẹ́ǹtì náà kò sí náà nígbà tó bá ṣe ṣé wọ́n fẹ́ fò débẹ̀ láti pé kọ́ dìbò fún ọlẹ́ lẹ́ẹ̀kejì ni bọ́ọ̀ mo dẹ̀ sọ ọjọ́ sí mo ní kọ́ fi coastal road nílẹ̀ ẹ̀ kọ́ refinery ilẹ̀ tí wọ́n báyìí.
0: Ẹ ṣeun sir. It is well inside the well. God himself is aware. 0906,333 Yes, ma.
10: Kẹ́ndì Akínṣọlá ló ń sọ̀rọ̀.
0: Ẹ káàbọ̀ ìyá mi.
10: Yẹ̀sà. Nípa àwọn báńdíìtì tí wọ́n kọ̀wé pé ojú ọ̀nà kan làwọn tó fẹ́ lọ máa ọ̀pẹ̀tì. Kì í ṣe páwọn olórí wọ òkùnkùn mọ̀bí tí wọ́n wà. Tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ yẹn correct wọn mọ bí wọ́n ṣe máa ṣe.
0: Ó bá wa ṣe kán jọ o.
10: Tó ti lé yín. Ọ̀rọ̀ ni wọ́n ti sọ sílẹ̀ ní bọ́lá àwọn tó ń kúnyàn ọ̀tẹ̀ káwọn lára tó ni kò yé mi àtẹ̀bí pé bàbá gbé mú wọn sùn mọ ẹnu díẹ̀ àmọ̀bí táwọn wà ń ti wọn láìka àmọ̀ wa.
0: Àmì ìyá mi ẹ ṣeun ma. 0906,333,52 ẹ káàárọ̀.
11: Hello.
0: Ẹ káàárọ̀ sá.
11: Ẹ káàárọ̀ ọmọ ẹ kúṣẹ́ o.
0: Ẹ sá. Amisa, o ko yin sa.
11: Alagba Adebiji lati Solo.
0: E ka bo
11: sa. O sa. O ti mo fe da si lo awon siluwa. Defo ebi mo ba yin so yin 92 years ni.
0: Kai.
11: O ti mo gbe aju lati so ni pe ki awon president wa ke awon kan se pelu bi ara se ni gbogbo ara lu yi. O ti le se to le ara lo o mo pe to si won ti won ya si. Nígbà tó dídí ìjọba lú ní ilé epo mẹ́rin. Iṣẹ́ ọ̀kankan òṣìṣẹ́ nínú ẹ̀ ṣe wá kílẹ̀ pé ẹnìkan ṣoṣo ló dálé epo lẹ̀. Ẹni yìí nígbà tó ń dálé epo lẹ̀ yóò san tax fúnjọba pẹ̀lú gbogbo tó ń kó wọlé. Yóò san custom duty. Ṣebí tí ẹ bá ní yàrá tí tẹlifíṣàn rẹ̀ ò bá ṣiṣẹ́ mọ́ òun ló nínú ilé yẹn. Ṣé kí yóò gbé tẹlifíṣàn yẹn kó mẹ́ yóò rà mí sí ni. Tí a wá ń sọ pé epo wa ò lè ṣiṣẹ́ mọ́ tí a wá jókòó lórí ìyẹn tí a fi ń jara àgbéléyà. Kí ló dé tí wọ́n kó gbogbo skápù irinṣẹ́ tí a ní ò lè ṣe kó lórí ilẹ̀ ibi tí a ṣe ìfálárì sí kí a ímpọ́ọ̀tù kákọ́ irinṣẹ́ mi wọlé. Tí wọ́n sì bẹ̀rẹ̀ epo láti máa ta káàrò lè wọ aráàlú.
0: Ẹ ṣeun sá.
11: Ọlọ́run kò sàánú fún wa o.
0: Àmì ò rà mí ẹ ṣe rẹ́pẹ̀ fún mi.
11: Ìdájọ́ ń bẹ lọ́rùn kẹ́mọ̀ o. Wọ́n kàn jẹ́ sí ìjọba òkú iṣẹ́ wọlé láì ní san custom duty láì ní san tax. Àárọ̀ dẹ̀dẹ̀ aráàlú. Èmi ò rò pé Tinubu yẹ kó yẹ pé kò lè ṣe nǹkan tó ń ṣe yí o tí wọ́n ló ń kó fún gómìnà.
0: Ẹ ṣeun sá. Àmì sá ẹ ṣeun bàbá wa ẹ pẹ́ fún wa sá ẹ ṣeun sá. Ìrírí lágbà o. Ẹ̀lú ẹ̀ka àrùn.
12: Ẹ̀ka àrùn.
0: Yes sir.
12: Orúkọ mi ya fún sọ. Orúkọ yà ti bàfù.
0: Ẹ̀ka àbọ̀ sá.
12: Ẹ̀sìn
0: ẹ̀ka
12: àpò ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà náà jọba sí àjọsìn ní gọ́vùnà àwọn náà ni mínísọ̀fẹ̀ tíní o mínísọ̀ dìfẹ́ǹsì o ẹ̀kọ́ náà sọ àlọ́ wà lúwa yìí o káwọn káwọn pípín ìpín má pa àwọn tálíkà tí àwọn tálíkà ni wọ́n lé káàkiri o wọn ò kọ́ ọmọ lókè méjì ń pa ọmọ ẹgbẹ́ ajínpá ọmọ tálíkà ìpínlẹ̀ sànù wa o
0: olùbà
12: tún lùwà sí o.
0: Àmì ò ẹṣin gan sá o ẹṣin sá 0906000352 hello.
13: Kò ní bàjẹ́ o.
0: Àmì sá.
13: Bàbá àwọn bẹ́ẹ̀ sì láti òkèjọ.
0: Ẹ káàbọ̀ sí.
13: Ẹ ìtẹ́nì ẹ mú mi pé lórí ọ̀rọ̀ ètò ààbò yìí náà lè ṣe kókó tó ní o.
0: Ok sá.
13: Torí àwọn ọmọ Nàìjíríà pàkà ń pa ewu pa ewu pa wá epo epo epo wọn ká sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà ni kò sí ìjọba tó ní ojú bẹ̀ báwọn kan bá ṣe ń pariwo làwọn kan máa sọ pé àrìn ó sì dáa. Àwọn àtúndì ọ̀pá wà àyè ní ọ̀rọ̀ wa Nàìjíríà yìí káṣídùúpẹ́ ọ̀rọ̀ ọ̀lọ́run náà ni. Ṣé eré ètò ààbò yìí ló ṣe kọ́kọ́ lọ́kàn àti ní ju mo ṣe máa pẹ̀ nìyẹn. Ẹ wo àwọn 22 àti ọmọ ológun
0: mẹ́rin
13: ó di 20. Ẹ wo iye ẹ̀mí kọ́kọ́ lọ́ba ní ìsìn báyìí. Ètò ààbò yìí yẹn jẹ́ pé wọ́n máa pariwo káyé pariwo pé ní pa wọ́n pa wáyé àyò kí gbogbo wa ká parọ́pọ̀ kí wọ́n ṣètò ààbò yìí kọ́ mọ́ sí pa ìgbé ìyapa dúnyà bí nǹkan kan máa. Ìwọ́n ti ní ìgbẹ́ ìgbẹ́ ìwà àmì kúrò.
0: Ẹ ṣeun sá ẹ ṣeun bàbá wa bàbá wa boys látògidì o. Ètò ààbò ó ṣe pàtàkì lóòótọ́ o. Ẹ ló ẹ káàárọ̀ o.
14: Ẹ káàárọ̀ sá.
0: Yes sá.
14: Wọ́n á máa pẹ̀lú ẹyọ ẹni tó iléeṣẹ́ yóò ní jóná.
0: Àmì àmì.
14: Bàṣírù kò sí mi.
0: Kí lẹ pé.
14: Látàgbàdo. Bàṣírù ni sá Bàṣírù látàgbàdo.
0: Ok ẹ káàbọ̀ sá mi sá Bàṣírù ẹ àbí wọ́n yín sá.
14: Ẹ̀rí ọ̀rọ̀ ìlú yìí kò yé yàn. Àwọn tó jẹ́ ìjọba tó ṣe ìjọba wa lé wa lórí. Àwọn ló lágbára fún síkírọ́rìtì. Nígbà táwọn bá ń dìde sọ pé àwọn máa blọ̀k ọ̀nà. Àwọn sójà wa náà tó ń pa bí ẹran tí ó yẹ kó wa rí
0: bẹ́ẹ̀.
14: Wọ́n lè ra correct weapon fáwọn tàwọn security láti tákù àwọn bandits tó ń pe àwọn ní ìpínlẹ̀. Ṣé alẹ́ nìkan lágbára ìjọba lọ ni? Ẹ dá mi lóhùn. Tíjọba bá ní káwọn yẹn máa jáde lọ́sẹ̀rin ìgbà ṣé wọ́n lè jáde. Àwọn bandits wá fọ́ lálẹ̀ fún ìjọba tó yẹ kó máa rí bẹ́ẹ̀. Kí ló sọ lọ́ba tó ní jòyè? Ok bàbá kan tó lọ sí láìpẹ́ yìí wọ́n sọ pé àwọn yẹn ń kígbe ebi wọ́n kígbe ebi wọ́n kígbe ebi tí security bá wà ṣé bí wọ́n máa pa aráàlú.
0: Kò ní ṣe bí o àwọn èèyàn lè lọ sóko náà.
14: àwọn èèyàn lè lọ sọ́kọ́ kan dáko àwọn èèyàn kú sọ́ọ́sìtò ẹ̀ẹ́dẹ̀ ń gbóhùn ọ̀gbọ̀nọ́pọ̀ ẹgbẹ́ jáde ẹlẹ́yọ sọ́ọ́sìdì gbogbo sọ́ọ́sìdì yẹn gbọdọ̀ lọ àwọn dákọ̀ ọdún tó ń yọ sọ́ọ́sìdì ṣé àwọn aráàlú máa sọ spain àbọ̀ máa live
0: better
14: ọlọ́wà gbà wá lu
0: ẹṣeun sá ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ sí ó dà pé wọ́n ń gbìyànjú ìjọba ń tra ìyẹn jásù tán fúnra wa ẹ̀ ló ẹ káàárọ̀ lórí ètò ààbò wọ́n ń gbìyànjú ẹ káàárọ̀
15: ẹ káàárọ̀
0: yẹ sá
15: ẹ kú iṣẹ́ o
0: àwárẹ ni ó kọ yín o
15: láti ìyànà lógbò
0: láti ìyànà lógbò ẹ káàbọ̀
15: sá bẹ́ẹ̀ni kápẹ́pẹ́ lọ́wọ́ ìjọba
16: Oh my people, this is not Jordan Drive, now they listen to so get better information, won't give you no move and it's your boy.
15: One day you go on. My for it or back to get it with you. I will go on the fire. I want more. Don't give me one of you. I yell over the one with your room. Or come for one. But if you want to do it, if you pay, I'll sell it.
17: Hello Lagos, welcome to the Jordan Knight Show and today we'll be discussing
18: the voices you need at work all day every day till payday are here on Jordan 105.5 FM.
15: Jordan.
19: Awesome talk every day,
0: and
19: all day.
0: On Jordan 1 sir. Ashun Baba. Yes, sir. 090. Pa mi agbalagbe oye.
15: E ku bandit te so. Joba efa ja because of him pa won mo bandit. Ijojumo ni gbogbo awon Fulani san wa nu joba n so pe yan awon ni won. Abi gbogbo won na so awon yo so. Joba o de so bi pe won mo gebe si so te yo mo kan ba so nkan kan lori social media nsin. So so si joba e le kete no ma gbe. Won ri video yen please. Ṣùgbọ́n wọn kì í rí fídíò tí àwọn tán bá ṣe kínní tán bá ṣe ọjọ́ ìdáràn dandy wọn kì í rí mú so àwọn nìyẹn ọlọ́run yẹn gbogbo nǹkan níta ni máa fi ń sọ pé orí ẹ̀rọ náà kọ́ nàìjíríà lẹ̀ à ń tanra wa jẹ ni.
19: Innovation radio has never been this excited. This is Jordan 105. Get on the train. Follow us on social media. Facebook Jordan 105.5 FM. Twitter Jordan 105 FM. Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.

0: Dakaendelea kwa juma kwetu.
1: Yes sir.
0: Esi lao.
1: Bami mwa kwa leo ni eka sasa.
0: Adupeta wole lo ni o. Toyo tuwa la si kufa kwe wole. Yuragi wole.
1: Rupo.
0: Mwade makwe networking.
1: Ben.
0: Ruko temini obeni adiudemola. Ike mwade adilati jolasko.
1: Eka bo baba.
0: Awon yan ti so la te kalo ni je kan so tan
1: ami
0: ti modun ti awa ta gara ni Nigeria ka to gbon awa na ni won han kara ti won fun ni bi kara isi o fun 5000 edun meri sugbon awon yan ti tun tele won na se mi o ni le gbe enikan o 33 wa bi ola mo ti di gbe ni lu ni o zini bo to diye ṣugbọn awọn ti an tẹle won ni won je kan ma fi aje wa awọn se ma fi aje wa gbogbo won ikan na ni won ikan na ni won won gba wa ti ra won bi bọọlu ni ọlọrun sọ anu wa re de fe lomi laye
1: ra ṣeun sir
0: de fe lomi laye
1: ṣeun mo gaji lati Jolasco elo
0: e karo sir
1: yes ma
0: e ku to
1: ọlọrun to
0: seri oro Nigeria yi ebo to ma pere dani ni tingo lo oku ati mo pe o fe lo jisu wa ni ko si won be ibo iku agbele bo deda o ti de jesu ro awon mo Nigeria ti roju to ko sanu wa ko ma pa wa kan a lagbara kankan a de ni bi ta fe lo a ni lu ni Nigeria na ni lu wa o de ti gbe ngba kan ọjọ́ wọ kan ṣe kó ti dùn lẹ́ẹ̀kan sí nǹkan tó lè ṣe ni nǹkan tá à ń bèrè pọ̀ lọ́wọ́ wọn kó ṣe ná kó ṣe ni ọ̀rọ̀ ààbò kan mójútó eléyìí ò ju kan tó lè ṣe lọ́wọ́ bá fẹ́ ṣe é a mọ̀ pé wọ́n ń gbìyànjú ṣùgbọ́n kan jọ̀wọ́ kó tún bọ̀ gbìyànjú sí i ọlọ́wọ́ á dẹ̀ fún wọn ṣe.
1: Àmì orúkọ yín àti bí tẹ́tí pé wá.
0: Ṣẹ́gun láti ní fún wa pẹ́.
1: Ẹ ṣeun sá, ẹ ṣeun bàbá wa, ṣẹ́gun láti ní fún wa pẹ́. Hello, wọn ní egun tó gbá pẹ̀rẹ̀ ó fẹ́ lọ jíṣu wa ni o. Hello, ẹ káàárọ̀.
2: Hello, ẹ káàárọ̀ sá.
1: Ẹ káàárọ̀ yá mi.
2: Yes, sir. Mo ti ṣàdé ní ìlú Kìnìhà tó ti ṣàdé sá.
1: Láti.
2: Ok, ṣáàgbé command site.
1: Ok, ok, ẹ káàbọ̀ mọ̀.
2: Ṣàyẹ̀kú ètò ṣàyẹ̀kú àtàrọ̀ ẹ̀kú ìyẹ̀jù.
1: Yes, ma.
2: Ọlọ́run fún wa ṣe Nàìjíríà yẹn ló wá kú bá wa tó.
1: Àmì.
2: Nípa ènìyàn nípa fífi epo òṣèpò kánkó kì í ṣe dangote nìkan ṣo ló wà ní orí kíní epo yìí níṣẹ́ ìpè tọ́pọ̀ bá ní láìsà ni kò nílé tó yìí ṣó ti rẹ̀ mọ ìgbà kan wà tẹ́kù gbà sìmẹ́ǹtì ọ́t fọlágbélé ní wàmúwà ń bẹ̀ oríṣiríṣi rìtìmẹ́ǹtì ló wà sí ẹ̀pẹ́ gbogbo ọkọ ni wọ́n ṣe kọmpitíṣàn ní that was 1980-1990 èmi kàfínẹ́ǹtì that was 1992-1994 ní láyé mọ́ṣálí mọ́ṣáláṣí bọ̀ sọ̀rọ̀ níbẹ̀ but wà tó ní ráìfà ó jẹ́ kórí báyìí ẹjọ́ bá bẹ́ bàbá wa ẹ̀pọ́ ọmọ yorùbá ni a lè sọ pé ká fi ọmọ mi ò ní ṣe jù bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká lè filẹ̀kẹ̀ sí di ọmọ ìlú yìí so òun la fi ń sọ pé bí ọ̀rẹ́ pé yóò bá ti wá ni pé ká ní òun sọ́pọ̀tì ẹ̀ orí gbogbo kọ́tà ń ṣe ẹ bá bẹ̀rẹ̀ a mọ̀ pé bá fi ń sọ̀rọ̀ lórí rédíò káàkiri àmọ̀ kan ń gbọ́ ìjọba wọn gbọ́dọ̀ tó ẹ bá lẹ́yìn kan tó bá sọ ọkọ tó dáńtì pátápá ìgbìmọ̀ ẹni tó ti máa ààrẹ tòótọ́ wọn ni ẹ bá bẹ̀rẹ̀ owó jọ kó tún kó má bẹ ojú àwọn yorùbá jẹ kó tún wọn ṣe kó jọ kó ṣàwọn ọlọ́wà fún wọn ṣe
1: nàìjíríà
2: dára o jordan náà dára o ẹ ń ṣera o ẹ kú iṣẹ́ o.
1: ẹ ṣeun ẹ ṣeun ma ìyá mi dáadáa ìyẹ òdodo ọrọ àwọn aráàlú wa ní ìdodo ọrọ ní ìyá òun sọ ẹ lọ́ọ́ ẹ káàárọ̀.
0: ẹ̀mí ọ̀nà kojúmọ̀.
1: ojúmọ̀ rẹ sà.
0: ẹ kú ètò.
1: yẹ sà ó kọ yín o pápápá àsìkò
0: tó. kíka lemon ló sọ̀rọ̀ látàgége.
1: bàmí àgbàlagbà.
0: ṣé ni ọ̀rọ̀ orílẹ̀-èdè wa yìí.
1: bẹ́ẹ̀ni sà.
0: èyí tó mi fẹ́ sọ̀rọ̀ sí ibẹ̀. òun ni ti ọ̀rọ̀ epo wa yìí. ìgbà tó orílẹ̀-èdè mọ̀ yìí kó gbogbo olùfànárì wa mẹ́rẹ̀ẹ̀rin òṣìṣẹ́. wọ́n wá rí nìkan tó ní tiẹ̀ nígbà yìí. àwa dẹ̀ ní ohun tá a lè gbé lọ fẹ́mi yẹn kó bá wa fọ̀. kí ló dé bá ọ̀ṣẹ́ níbi ẹni níṣu àtẹnilógún. kẹ́nìkan pé sulẹ̀ kẹ́nìkan gbódó lẹ̀. wọ́n dẹ̀ wo bá ti máa ṣe àárín yẹn láàrin ara wọn. kí nǹkan lè fi rọ orílẹ̀-èdè lọ́rùn.
2: o ba jo niju osoro po ta o ko po ti wa nile eni ton nde fo ba jo pe laarin ara won ko ni je pe tori pe won ta ni oke oku ni ye kan la wa tun ma ju ye bi ni nkan ta ni le fara wa o ti joba kan ko ba ni awon onimoran gidi ko won se ni ona yen
1: o se be
2: oro yen o ni ni ra ko ni ni orile ede lara to yi
1: e seun sa o
2: so olorun a fun aseun
1: mi e seun sa Fami Peter Raymond lati agege ah asiko ti ko wa gbagba mora e ba se papa pa ni o ko yin
2: o
1: yes sir
2: eh
1: ta ti gbe o se e ko mi radio yan oruko yin ati bi ti pe wa
2: oruko mi ni afani ju lati tabo
1: o ye ba se papa pa sir
2: mi pa oro awon bandit ye e ba ti awon ijoba wa ki o se ni pa won ẹ̀rọ wa ti dàbí ìgbà tí ẹni tẹ adìẹ tó pé sínú kéèjì tó tí wọn kọ wá pé síbẹ̀ láì fi oúnjẹ tó fara ní nígbà wọn fara ní atọ́nìṣì wa ni ó jẹ pé ó fàánú wa nígbà báyìí tí wọn tó fọwọ́ sọ̀yà tí àwọn ọmọ búlọ́ọ̀kù nìkan tó àwọn sójà ń sè so a jẹ pé tọ́jú àwọn sójà yẹn ẹ̀mí ń bá wọn ní ẹ̀mí kójú.
3: This is John M105.5 Station with a voice for entrepreneurs. Your favorite tunes are just a click away. You feel it? Jordan FM. Good morning, Listen Vegas. Now welcome to the Jordan Breakfast Show. And today,
4: hey everybody, this is The Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
5: Yes, so my people, this is not Jordan Drive. Now they listen to.
2: Hello, hello, my dad, my
1: sister, Peter Olaniyi Razak Adejare Basman ati Otoki Ayo Bami Bobola awon ni won je ki e lanfani lati mo ri mi wo lori TikTok omidan mi na wan bi loruko alasa to ludari ile ise ijade gio ile ise Jordan FM Larry Johnson na ni mo fin so pe emi eri oluwa gbe mi leke Adebayo MC awo agbaragba omode ti pe baba e loruko lori otunu iroyin taro to ni mo yo Olorun ba mi science eku ojumo.

òun tọwọ rẹ òtó má fi gangan fa òun ti pààrẹ òka má fi wàdùwàdù ṣe ò bá ṣe jẹ́jẹ́ kò ṣe pẹ̀ẹ́pẹ́ ìyá ayé yóò lé ọgbọ̀n ló gbà.

ìdẹ́ǹdẹ́ tí mo dé àdán ò gbọ́dọ̀ rọ́gí obẹ̀ ò gbọ́dọ̀ rọ́gí pẹ̀lẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ bàbá rẹ̀ á gbé ẹ̀rọ ọ̀kẹ́ni mi ọlọ́fà àmọ̀jọ́ ọlá lọ́mí ọmọ àfisújó kọ́ ó gbá lára mi bíi ti rèé kọ́ ó gbé sórí ni kìí jọ̀rọ̀ fìlà iṣẹ́ tá a jẹ̀yà kọ́ ni ẹ̀bùn bẹ a tún jẹ̀yà kọ́ a súnmọ́ àwọn àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn àgbààgbà pèrèpèrè jínú tó fi mi jẹ akéwì jẹ pèrèpèrè mc àwọn yín náà rèé o àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ bàbá ẹ ló kọ ohun mi ò jọ tẹnikẹrin pípèdè mi ò jọ téèyàn kéèyàn tọ̀tọ̀ lọ̀rọ̀ wọn àrùn ẹ̀rí olúwa gbèmílékè adé. Awesome talk. Hello, call me. Okay, I can't show. I took a sick hour. Lala, like Bella. Ogo, Emi ogo, Eyi ogo. Ogo, I see Jack Pope. Logo, Ogo, logo. Ogo, Toya, Tozo, logo, go. Ejo, my lost good dad. Lápá bẹ̀rùn ní máa gbé yín débẹ̀ lọ́sọ̀ rẹ̀ dáadáa àgbúdọ̀ máa dúnra wá nú bẹ́ẹ̀ èèyàn bá ń ṣiṣẹ́ kan tí ò bá rí ìdùnnú irú iṣẹ́ bẹ́ẹ̀ a máa fà sínú ìdánwò ṣùgbọ́n jẹ́ ń dùn ẹnu nu iṣẹ́ tó ń ṣe yẹn àbẹ́ ẹlẹ́rẹ̀ wọ́wọ́ yín ẹ má gera yín nìka o ẹ fẹ́ gẹran fún kọ́sítọ́mà ṣe nọ́mà ẹ sì gẹran kó da ẹjọ́ tóbi ó ṣeṣe kó jẹ́ ìyàwó mi ló wà rẹ̀ lọ́dọ̀ yìí ẹjọ́ pé ẹjọ́ pé ẹta dáadáa ẹjẹ́ ńlá ta jẹ́ ńlé o iṣẹ́ rí kedé fi ń rọ epo yìí ẹ ti fi iná jó ti tẹ ẹ sì ń ta ìlàjọ ìlú lẹ̀ ń ta ìlàjọ 250 ni kí ti tẹ̀ báyìí ẹ sà iṣẹ́ tá a bá ń ṣe ẹ má jà fi màkàrúrù sí o ẹ má fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kankan di o ọlọ́rọ̀ ọba nìkan lọ́ba tí ń dúró ti ni tọ́pẹ́ àlàbí mo fẹ́ gbọ́bẹ̀ ń

0: O fe je ki idawole re ko porukuru musu o ni lokan yo ba ma kare o le ni mo ni se ni to de o le pa oro tin je fo ide e fo ni awon oro ti mo so yi e gbe mo sira won message kan na jo n pass yo ajigbodo tin we ni kunra ka biese ledumare e ti te ti jona yo tun ma wa ko ma ko na mo ti e ti ti jona radio yo tun fe ma ko na mo ti e pe ko le jina dada iwo si ro pe won help wen o we gite na jona ni o sora fe eyan sora fo re sora fo ara ile aye ta wa yi elomi business to bere ni bere pepe pelu owo to da awon kan na ni won ko si lori ti business awon fi polukuru musu o daru mo loju ti o mo itumo e mo akabiesi eledumare ki la se le fun ki la ngbera wa subu fun ere ja aye to je pe gbogbo ere ta sa na o fe lagbaja ogbudo to mi ta mejo ogbudo to mi atin wa seyin bo 6 feet ni ese mefa ile aye asan gbogbo te fe ko jo nipa pe ki te nikan ba je yi te fe ko sinu o se fe ko dani ni nje mo be eyan se mo nku sa inu aye te nlo e je ya bi to ba se dada o gbadun o ra laanu kete te mi ba e bo to se ti ko te si waju mo kete te mi ba se te mi bo toju o sise mo emo o sise mo eti o sise mo enu go le sise o le so ba won eyan spirit re ni o kan ba bowo to mi pe fc awowo mi mi yo o ti lon ti enu ti bo sinu aye mi ṣùgbọ́n ìwà tó o bá wù lẹ̀ ìwà tó o bá wù sáwọn èèyàn oní jẹ́ kí yóò mọ bá orin àjò inú ayé mi tó wà wọn ayé bí bàtà wà yìí.
1: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
2: hey everybody, this is the sweet and it's about.
0: Alamfani to po gan bi atunse po lati se nibi ja ola baba nikan sinu agbaja bi oranwo bi atunbo toyin oko ba wo awon iran re nko opolopo iran ni jeya lasiko ta wa yi to je wi pe ewu mi eje so to fun yin awon kan awon iran kan jeya lasiko yi pe gba awon baba baba baba baba baba baba baba baba baba won ise la bi tan ti se ile o ni awon yen je won si ti gbadura pastor ti gbe wole won lori o ti se ororo orisirisi ti lodo baba la baba la o ti sose won ti jase je ko sa le ra anu gba kaye le ri won sugbon sibe sibe wọn yóò máa dàgbà pé pásítọ̀ yóò máa dún àgbà pásítọ̀ sì ń gbowó lórí ẹlòmíì ń yọ̀ tún ṣe sọ́rọ̀ ara ẹ̀ àfààrùn ọ̀tún fẹ́ lòmíì kó kàn mú ọ̀tún tàbí kó fi ń bu sínú omi ìwé ẹnìkan ọ̀nà àbáyọ ò dé sínú ayé ẹ̀ ṣùgbọ́n àwọn ti gbìyànjú síbẹ̀síbẹ̀ kọ̀ náà ni agídí gan náà fi ń jẹun àwọn bàbá bàbá wọn ti dá wàhálà lẹ̀ sínú ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí pé àwọn fẹ́ pàṣẹ wọn fẹ́ lówó wọn fẹ́ máa bọ̀ kí ilẹ̀ máa rọ́ masare kọ gádàrá ilé ayé tá a wà yìí orí mú mi sọ̀tàn arákùnrin kan ọ̀gá ọlọ́pàá ni nílùú ìbàdàn ọ̀gá ọlọ́pàá ni arákùnrin tí mò ń sọ yìí iṣẹ́ ọlọ́pàá tó ń ṣe èlò náà ń fún wọn lọ́dún tí mò ń sọ yìí àwa kéré ààrẹ wo ló ń bẹ lórí oyè nígbà wọn náà pé bàbá wo olùṣègùn
2: ọbásanjọ́
0: ni wọ́n ń bẹ lórí oyè nígbà yìí.
2: Yes, so my people, this is not Jordan Drive, and I dey lis ten to.
0: Nígbà tí bàbá wọn wà lórí GPO ni ní ọ́fíìsì wọn. Ààrẹ wa fẹ́ wá sí ìlú Ìbàdàn lọ́dún náà lọ́hùn-ún. Mo fẹ́ wá bá àwọn bàbá dé dubú. Ẹ mọ̀ pé àwọn olóṣèlú PDP náà ń rìn nígbà wọn. Mo fẹ́ wá bá bàbá dé dubú ìlú Ìbàdàn lọ́dún náà lọ́hùn-ún. Ẹ̀yin kọ́ ẹ̀. ko de si bi are ba se fe wa gbugbo awon oga loga nle se olopa gbugbo won gbudo wa ni bi ti are ba fe wa are n bo ni pinle re o ni duro wan wan ke baba yi ti gbe aso re fun dry cleaner o ti lo won ti fi ege ege ti dun aso yi se lo gan won won won oga re si so pe iwo lo soju mi o emi na ni bi kan ti mo fe lo inu won ti dun pe ah olorun se o oga olopa yi o wa ma so re o fi ha ibi wardrobe o ti fi anger o ti fi si pe lola ma ara re o gba kokon emi no duro se gbe are bayi lati gba ti mo ti sise olopa e foju kan are orilede Nigeria re opportunity leleyi opportunity si re e kan ni mo wa ori ofe nla ni ni baba yi ba ma so yo range a se kun ikunsinu nbe laarin won ati yawo e obi n so se eyin ya wa mo ki yen ka san o e dakun ti awon dadi ba se eyin o te mo pe yo ko ba won lenu se won e ma se o ngba ti le ma mo ti baba e ma dide lori ibusun o lo si yara ilewe o fe lo bomi ara o n bomi ara lowo ti wose sori niyawo ba dide pe han oni lo ni je je bi wo o po gbon n to se fun mi to dun mi no gbesan loni lo ba kaso aso olopa re to ti fege dun ti baba ti wo pe ma ne kini sorun o gba pe olopa kan wa to ni ti dada niya ba da sinu mi ose ori ori ori e mo pe te eyan ba tojo ba pa eni to wa to ege eyi ba re o se wa le so o da so sinu mi gbogbo ege to gangan won won tele lagbara aso ibadan le se gbadun e ma fokan ba mi

0: baba yi wa wo ke pe ah ebi mo fa so isi eni suru ebi mo fi si na da wa gba so ko nbi ara bu ko pe re mi ya baba ga e ya lagbaja mo ebi mo wa ga so ti mo gba lowo lagbaja te lo si dry cleaner wa jare mo fi si bi mo won ti fe gesi mo ri pe fe gesi e ta wa ka ko nbi ma fi bu time ba na fun wa are ma to de o ma bale si kini
1: se la di jonde agba po lati kekere
2: da you get better information won't give you no move an inch o boy if you
0: no eh olo ni ko ba o
1: anita di jon soro po nigba tan di jon
0: o da o mo nkan yo dada
1: de se ni ke
0: le ike to wa ni passage
1: e ni ran idowo e akunle yan
0: e di aso yin be ah o si lo kaso mi sinu aso ton ti ba nlo iru wa palapala wo lu
1: mi ma shuri
0: nigbati baba yi o lọ sibi ti won faso re si looto gbogbo agbara ti n be lara ajo ti wale ajo ti tutu yinyin ege ti san danu ko se wo kódà kan sáré lọ lásìkò n kò le bá nǹkan kan mọ baba yi kọkọ dúró pé ẹ gbà mí kí lóbìnrin jẹsíkùn tó tó fi gbérù gbèsè
1: báyìí
0: ká má fọ̀rọ̀ gùn bàbá yóò láǹfààní láti lọ sí ibi àti pàdé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà gbà náà lọ́hùn-ún èyí wá mú kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ nígbà tó máa fi dé iléeṣẹ́ wọn ní ọjọ́ kejì àbájọ́ kẹta fún ní ìwé nù ó tẹ̀wé bóyá promotion letter ni nígbà tí ó gba letter wọn what's this go and check it okay no don't check it here go and check it outside DDP ó ní kó bọ́ta ọlọ́run ọba mi o ẹ jẹ́ rí ìjákulẹ̀ lọ́jọ́ tí màá rà ṣe yọrí o nígbàtà arákùnrin yóò ṣì pépà òun náà ṣe gbélé ẹ ìwé gbélé ẹ náà fún pé you are dismissed ah wọn dismiss èèyàn báwọn ní iṣẹ ọlọpàá ni.
3: ọlọ́run máa jẹ̀mú ọṣẹ ọṣẹ.
0: èyí ló mú arákùnrin ọlọ́pàá yìí lóde ẹni tí máa lọ ń jókòó sí ìdí ayò ọlọ́pàá. ìdí ayò ọlọ́pàá ni wọ́n ti ń sọ̀rọ̀ pé ìláyé yìí kò ṣe é gbé o láì pẹ̀lú ojú tó rọ o ẹ mọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ni ó máa wáyé ní ilé fàájì. báwọn ọmọ tí ò tó èèyàn bá gbé mọ́tò kọjá ẹlòmíràn rò pé iye ayé ò mọ̀ wá báyìí tó yọ ọlọ́run. ibẹ̀ lárákùnrin ọlọ́gbà ti ní aláì tí ń bá rí iṣẹ́ kan èyí bá rí babaláwo tó gbójú dáadáa yín ṣoògùn owó lẹ́yìn ọkọ máa ní ìrọ̀lẹ́ mi ògùn owó ni yín ṣe o ó ṣoògùn aláì yín ṣe ògùn owó ajá pè ayò tán á sọ̀rọ̀ kí má fọ̀rọ̀
3: ògùn
0: ọ̀rẹ́ bàbá ọlọ́pàá tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ yìí ló bá mú rìnrìn àjò.
3: ayé mi tó tuntun yíyẹ fún ìdúpẹ́ rẹ o.
0: nígbà tó máa mú un dé jáde wọ́n ṣiṣẹ́ fún wọ́n gba gbogbo àwọn nǹkan tán fẹ́ gbà. babaláwo kí wọ́n ẹ pẹ́ lẹ́yìn ọmọ mi wájú ọpọ́n èèyàn ọpọ́n olùkún náà tí wọ́n ń tó rí rẹ mọ̀mọ́ leléyìí o ìdálò fún ọ tí ó bọ̀ ọ́la mú leléyìí o wọ́n ṣàṣiṣẹ́ fún àwọn afọ́rọ̀ ọ̀gùn àbágbọ́ṣẹ́. ọjọ́ tó gbà yìí ó wẹ́ láàrin oṣù mẹ́fà ṣe má tàn yìí arákùnrin yìí ẹni pé ẹmi ò mọ pa yín o ṣùgbọ́n pẹ̀lú gbogbo ọṣẹ tó wẹ̀ yẹn sà kò parí ilé tó kọ́ o foundation ló gbélédé tẹ́mi fi bọ́ lọ́wọ́ lọ́rùn ẹ̀ dákẹ́ gbẹ̀mí mi ìyàwó dé ìyàwó ń yàwó kí ni ìwọ náà ń sáré fún. báwo kọ̀ndíṣàn tó ilẹ̀ èdè nàìjíríà wà lásìkò ẹ báwo bọ́rọ̀ ajé wa ṣe rí má sá eré kankan tó o bá ti níṣẹ́ lọ́wọ́ ẹ̀sà ó ti tán ìwọ ni kò kàn wá ọ̀nà láti lè jẹ́ kí iṣẹ́ yẹn gbèrú sí
3: i.
4: Hello Lagos, welcome to the Jordan Night Show. Oh, and today we'll be discussing
5: the voices you need at work all day, every day till payday are here. And Jordan 105.5 FM
6: radio has never been this excited. This is Jordan 105.
7: Your favorite to
0: sare kada o se bo se fun meje bayi o se takota bo na se fun won wa fun nikan pe yo we kan ni ago mejila yo si we keji ni ago kan ago
4: is just a click away. Jordan FM,

0: some talk every day, all day. On Jordan 105.5 FM.
1: Follow us on social media. Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
2: This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.
4: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
5: hey everybody, this is the sweet and it's about to
6: get. Jilo, condition wo ni eni to ri awon eyan gile ro po te gile ro ipo wo le ro po wa aje n bi yin le en to ho ose sori mi to laju to ri ya ya ya baba re to ti ku ti pe ti pe o ti ri egbon kan awon opo ohun to ti wa lorun to ri won ipo wo le ro po wa abe ni oran ti kini sibo ti wa ni Qatar bayi ore mi dada abiodun latiti o baba Samuel.
5: Funky today, great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
7: Yes, so my people, this is not Jordan Drive. Now they listen to, so get better information. Won't give you no move. I need you, but if you don't say one move, move your radio too.
8: Hello, Lagos. Welcome to the Jordan Night Show, and today we'll be discussing
9: the voices you need at work all day, every day till payday are here on Jordan 105.
6: It's gonna go far.
10: Oh,
8: this is
6: ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ti forí jálẹ̀ àgbọn. Àwọn èèyàn fẹ́ sọ ipò tàrákùnrin yẹn wà fún mi.
11: 0906000 3352
6: 0906000 3352
12: Ipo kulo wa.
6: Oh yeah. Ba yin bo die. 0906000 3352 Tabi 0705169712 Hello, ta lo wa nbe? 0906000 3352 E ka son. O ti ja. Ta lo wa nbe? Hello.
12: Hello.
6: Yes sir.
12: E ku eto.
6: Olorun lo nto sir. Present sir.
12: Emi ogbeni Adio Demola Magaji lo npe.
6: Lati Jolasco.
12: Lati Jolasco.
6: E ma ba ntoju ore mi Ahmed nbeun.
12: Okay.
6: Eh.
12: Arakunrin yen.
6: Ipo le o.
12: Awon owo to ipo o ti be o ma pada ni fun agbeyin ni o.
6: Ipo awon
12: to be ni gangan. Ipo àwọn onífúra ló fẹ́ wà yẹn o.
6: Ó ti gba tíkẹ́ẹ̀tì.
12: Wọ́n gángan. Ó ń búkú tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ni o. Ó ń búkú tíkẹ́ẹ̀tì àwọn onífúra. Tó ẹ kó ètò ẹjẹ fẹ́ lòun mi láyé.
6: Ó dà. Ó ti gba tíkẹ́ẹ̀tì àwọn onífúra. 0906000 3352 Hello.
13: Hello.
6: Yes, sir.
13: Ẹ kú ètò.
6: Ọlọ́run ló ń tó, sir.
12: Òun sọ̀ tí ọmọ yẹn nínú palógbọ́. Bẹ́ẹ̀ni.
6: Wow.
12: Ìyá ó lè ó ti kọ́ṣẹ́ fọganáísà. Ìwà wa owó tó máa fi ra iṣẹ́. Ó wá lọ ṣe kọ̀ǹdọ́tọ̀. Láti fi kọ̀ǹdọ́tọ̀ ló ti di dírájà. Débi tó wá bẹ̀rẹ̀ sí ra Taizí. Taizí ló wà ní wá gbé àwọn èrò méjì kan. Àwọn ẹ̀rọ sọ̀rọ̀ ní ọ̀dọ́ nípa bàbá tí wọ́n lọ sọ́dọ̀ ẹ̀jọ́ ti lọ ṣáájú. Ẹjọ́ kí ti kọ́ wọn nìyẹn. Kí ló bá gbàgbé lọ? Ibi ọ̀nà ti bèrè lọ́wọ́ pé ṣé ó láyà, ó náà ń láyà. Bàbá ẹ̀ bá ní tó bá jẹ́ òkú tó kú pé kó lọ gbé báṣì kan lára òkú yẹn wá. Pé kó jẹ́ òkú tó mọ̀ ọ́, ó lè lọ ṣe é. Wọ́n ní bá ní náà ń pẹnu ìrìn ọládùúgbò wọn ni. Ibi táwọn ti ń sunkún ló ti wọlé, ó ti lọ gbé báṣì lára bàbá. Ó fà bùdó wọn wá ṣe kí níyẹn fún. Ṣùgbọ́n ìgbà tó ti sọ pé òun láyà, bàbá yẹn ò ṣe nǹkan kìyà fún. Ìgbà tó wá padà délé, lẹ́ni tó bá ti so pé ọṣẹ yẹn máa fi sí ìrírí ẹ̀ ni. Pé òkú tó ní ọṣẹ yẹn máa wá. Àwọn bèrè pé egbò kọ́ àlẹ́sẹ̀ wọ́n ní ọwọ́ ẹ̀ ní òkú tó ń bá fi rẹ egbò yẹn wà. Pé wọ́n wá fún lọ́ṣẹ̀ yẹn. Pé iye tó bá béèrè pé kí ni kóun fi dúpẹ́. Iye tó bá béèrè lọ́wọ́ òkú yẹn kó yẹn máa yọ ọkùn tó bá rí gbé fún lọ́kọ̀ akọ̀mọ̀ gbé òun wá fún. Ibi tó ti sùn lọ fẹ́rẹ́fẹ́ lòkú bá ti pẹ́pẹ́pẹ́fẹ́. Wọ́n ní ẹ̀yà bó ṣe bẹ̀rẹ̀ títẹ́ gírí ẹ ìgbésẹ̀ ti bá ọdún bó ṣe ya lórí ni.
6: Kábíyèsí ọlọ.
12: Ẹ̀rọ tó náà ń láyà. Tó wọn bá wà kú wa, ó máa rí ìrìkúrì.
6: Orí ìrìkúrì. Ipò
12: rẹ̀ bá kò rí ìrìkúrì. Ó ti darapọ̀ mọ́ àwọn ọ̀tọ̀ lórí
6: yẹn. Ó ti darapọ̀
12: mọ́. Ó máa bá ìṣòro.
6: Ẹ ti ẹ sá. Ó ti darapọ̀ mọ́ àwọn tó ń lo ìṣàlú ọ̀run lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́. Bàbá wa Peter Remo ló sọ bẹ́ẹ̀. Wọ́n wá tún fi ìtàn tó tún fẹ́ fara pẹ́ mọ́. Ẹ káàsán.

0: ẹgbẹ́ orin yín sókè yín ẹnu ọ̀nà kí agbẹ́ yín sókè yín lẹ̀kùn ayérayé jẹ́ kí ọba ògo kí ó wọlé ta ni ọba ògo náà olúwa tó le tó sì lágbára ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa gbọ́ pé nú bóde àìláṣẹ yọrí tó sílẹ̀ ó yẹ ti pa. gbogbo ẹ̀yin lẹ̀kùn àmúbọ́ àṣetì èyí tí a ṣí sílẹ̀ fún àwọn tó ń gbọ́ ohùn mi lọ́wọ́ mo ní kẹ́ẹ̀tì pa lórí
1: ọ̀rọ̀
0: lẹ́kùn àṣeyọrí tó ti tì ó yẹ máa ṣí báyìí lẹ́kùn ìgbéga tó ti mo ní kẹ́ẹ̀ ṣí lórúkọ
1: yẹn
0: bọ́ọ̀lù wa ti ń bẹ gbogbo ìwọ tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ ohùn mi ó ra àánú gbà ògo fọlọ́run lókè
1: ọ̀rọ̀
0: ọ̀rọ̀ yìí kan onílé ó kan àlejò ó kan balẹ̀lẹ̀ ó kan ìyàwó lé ó kan wòlíì ó kan pásọ̀ ó kan jíìrere ó kan àwọn olóṣèlú ó kan àwọn tó wà ní ipò ìjọba ó kan àwa tí a ní ojúṣe kan tàbí òmíràn tí olúwa gbélé wa lọ́wọ́ kan wá gbẹ̀gbẹ̀gbẹ̀ àkórí yẹn wípé under our watch níṣojú wa gòndòkóndó báyìí máa ní sà or on our watch it's still the same thing.
1: Yes, sir.
0: Lójú wa náà mà ní lójú wa ní lórúkọ Jésù mo gbà ní àdúrà a ò ní jẹ̀bi o. Bá mi sáré ka ìwé Ìsáyà orí karùn-ún bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní sí ìkejì kí ló sọ náà.
1: Nísinsìnyí. Èmi ò kọrin sí olùfẹ́ mi ọ̀wọ́n.
0: Olúwa rí wípé èmi yóò kọrin ń kọrin ń da orin kan sí orin olùfẹ́ mi ọ̀wọ́n. Yes.
1: Orin olùfẹ́ mi ọ̀wọ́n ní ti ọgbà àjàrà rẹ̀.
0: Orin olùfẹ́ mi ọ̀wọ́n ní ti ọgbà àjàrà rẹ̀.
1: Olùfẹ́ ọ̀wọ́n mi ní ọgbà àjàrà lórí òkè.
0: Ó ní ọgbà àjàrà ní orí òkè
1: ẹlẹ́tù lójú.
0: Yes.
1: Ó sì sọ ọgbà àjàrà yìí ká.
0: Ó ṣe ọgbà àjàrà yìí ká.
1: Ó sì ṣa òkúta kúrò nínú rẹ̀.
0: A ó máa ṣe dára.
2: Your favorite tunes are just a click away. Jordan FM.
0: Dára. Ó ṣa òkúta kúrò nínú ọgbà àjàrà yẹn. Ó dá sí ó wà láyé ó wà láàyè ó ṣègbéyàwó lóyún ó bímọ ṣùgbọ́n kò lè tọ́jú ọmọ yẹn ó wá ń dá ọlọ́run lẹ́bi pé ta ló ní o fún mi lọ́mọ ó wá ipò ó rípò ó di gómìnà ó di pírẹ́sídẹ́ǹtì àwọn tí olúwa kó sí ní ìkáwọ́ kò lè tọ́jú wọn ó wá ń béèrè lọ́wọ́ olúwa ó ń tún dá ọlọ́run lẹ́bi pé ta ló ní o mú mi dépò ó di olùṣọ́ àgùntàn àtàjì ìrere nípasẹ̀ orí ọ̀fẹ́ ó dẹ̀ tún ṣí orí ọ̀fẹ́ lò torí ó ti sọ àwọn kíni àwọn tí olúwa kó sí ní abẹ́ ó ti sọ wọ́n di ìjẹ́ ìwọ kọrin fún olùfẹ́ mi ọ̀wọ́n tó ní ọ̀pàjà ní orí òkè ẹlẹ́tù lókè kan. Yes.
1: Ó sì gbé àyànfẹ́ àjàrà sí inú rẹ̀.
0: Ó gbé àyànfẹ́ àjàrà ó ṣe lọ́ṣọ̀ọ́ ẹni tí ò yẹ ó sí láyé ẹni tó ti lálàpọ̀ òun jẹun lójú oru síbẹ̀ tó olúwa tún dá sí. Wáyé kùnà dàfádàlíà ẹni tí ò tọ́ sẹ́ni tó lè ní ìpè tó padà ní ìpè tó tún ṣe ìpèlò. Ẹni tí ò tọ́ sẹ́ni tó yẹ kó rí orí ọ̀fẹ́ gbọ́ orí ọ̀fẹ́ gbà tó tún sọ di kíni ó tún sọ di ẹ̀bí mọ́lọ̀ lọ́wọ́. Yes.
1: Ó sì kọ ilé ìṣọ́ sáàrin rẹ̀.
0: Ó kọ ilé ìṣọ́ sáàrin rẹ̀.
1: Ó sì ṣe ìfúntí sínú rẹ̀ pẹ̀lú.
0: Ó ṣe ìfúntí sínú rẹ̀. Yes.
1: Ó sì wò pé.
0: Ó wò pé.
1: Kí ó sọ èso.
0: Ó yẹ kó so èso.
1: Ṣùgbọ́n.
0: Èso
1: kíkan ni ó ń sọ.
0: Èso kíkan ló so.
1: Yesu.
0: Lẹ́yìn tó Ọlọ́run ṣe lọ́ṣọ̀ọ́ tán. Irú ẹ̀sán tó ṣe tó sàn yẹn àwọn kan ṣe wọ́n kú sẹ́nu ẹ̀. Oru accident tó ní tó kú yẹn àwọn kan ni wọ́n ba wọ́n jẹ́ Ọlọ́run pè lẹ́sẹ̀kẹsẹ̀. Àìsàn tó ṣe ẹ yẹn ó ṣe àwọn kan wọn ò mí wọn ò jí sáyé mọ́. Ṣùgbọ́n Ọlọ́run dá ẹ sí ẹ̀bi ló tún dá Ọlọ́run. Mo ti sọ fún yín pé ẹnikẹ́ni tí Ọlọ́run bá jí sáyé tó lọ sí di ìjà tó bẹ̀rẹ̀ sí jà láàárọ̀ kùtùkùtù ohun tó ń sọ fún Ọlọ́run ni pé ta ló ní o jí mi. Ìgbà tó ti mọ̀ pé bó bá jí mi sáyé ìjà ni wọ́n wá jà kí ló tó jí mi. Ọlọ́run jí ọ sáyé o gbàdé ọtí mímu lohun tó ń dá Ọlọ́run lẹ́bi ni pé ta ló ní o jí mi sáyé. Bó bá jí mi sáyé ń bá ti lọ sí di ọtí mímu. Olùfẹ́ àwọn tí Olúwa ṣe dáadáa ó ṣe ọlọ́ṣọ̀ọ́ ó ṣa òkúta kúrò nínú ògbìn ẹ̀ sínú ọgbọ́n bá rẹ̀ sí gbilẹ̀. Àwọn kan wà wọ́n lówó nínú ìdílé wọn padà lẹ́yìn Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn kan wà wọ́n ra mọ́tò pẹ̀lú gbogbo bí Ọlọ́run ṣe rí pé ìdílé wọn kò tọ́ sẹ́ni tó lè rí ọlágbàrí wọ́n rí ọlágbà wọ́n ra mọ́tò obìnrin náà fi ń kó. Wọ́n lówó wọ́n di ọ̀mùtí wọ́n lọ́lá wọ́n di kíni wọ́n di alágbèrè kalẹ̀. o ko se o n to de se folorun yen na da toro o si ma to gba iwo ko ni fun ololufe mi owo iru ori won ololufe mi kini ti o se ogbajara
1: ti o gbajara re
0: ti o gbajara
1: olufe won mi
0: olufe won mi
1: ni ogbajara lori oke eletu loju
0: o gbajara ni ori oke eletu loju yes
1: o si so ogbajara yi ka
0: o se ogbajara yi ka
1: o se okuta kuro ninu re
0: o se okuta to le gun lese kuro ninu re
1: o si gbayan fi ajara sinu re
0: o ti ayan fi ajara sinu re
1: o si ko eleso sara re
0: o wa ko eleso sari re
1: o si se ifuti sinu re pelu
0: o se ifuti o gbin efo gbin ebolo o gbin efo ugu o gbin sinu e
1: o si wo pe
0: o wo pe
1: ki o so eso
0: je wa lo wo eni ti mo gbin ti mo fi ti mo gbin ti mo fi die kale o lo wo pe je ki wo boya yo munu mi
1: du
0: sugbon
1: eso kiko lo so
0: eso kiko lo so
1: yesu
3: wasted investments
0: wasted investment very good of
1: yesu.
0: You
1: yesu
0: je ki bere bere yi lowo re wo to ni ori ofe lati ma gbe iwasu loni
3: jesus
0: iran se oba je nbe latori woli se woli re to gbe lati ma fi gba owo lowo awon lati ma fi puro fun won ni ah o de ya resign ko nu se oba a pe o sinu ipe o wa di oniro to tun iro tabi apo ewa ah ah balele jo mo pe awon kan wa ti won mari ti won ni fokan bale iwo ni fokan bale te se lo tun fi nda olodun lebi yawo re o mo ro so mo lodo re bo ba jade o di ago awon ago nlala lo ma wole awon ago kekeke rada bi ago ka ago meji oru o ti mo ti yo keri ma wori ebi to nda olodun ye o to kere ise owo e iwo wo lo to seni to le wa ni ipo gomina o to seni to le wa ni ku are o de betan awon to gbe owo le tan wa di ota re mekunu muya je won su eku won ka ba mo bi pe ka mo ni ko ma ti dori oye ah ah ma wori se bo ma to fi pole ki se ti baba e o jere se owo re oluso aguta ti ajin rere ifede fore owo lo fi ngba gbogbo ebu to ni pata to ba debi ati gbowo iwo ni won ma npe si waju a o jere se re la lodu ko si matafa laju asa iya lele o ya gangbo dele oko bo se wole oko lo romo bi o wa to awon esile tan un to nbere lowo won ni pe omo ti o ti to se se oni o ra iPhone fun e o lawon egbe lo loko na lojo iyawu ko mowo wale ah ma gbo okunrin kan wa baba kan wa alagbara kan wa alase kan wa oriko e ni auditor o ma audit account e ni kai
3: yes sir
0: aboro pa won mo ti won lo ni won ni iwe mimo ni omo ni ni oluwa omo ni su ni ere ola lo ni won
3: yes sir
0: yo bere bo se to won ni kai ledu ka to agasafa gba mi iwo wo la fun lori ofe to wa di oba tan ti jesu ni re saratan iwo kita alodu kasafa o ta pa si eleda re agbata to bi oni iwo ko na ni mo ori su to suwa lo ta pa si iwo ma to ti wa gbagbe pe ohun idigbolu ati ohun ikose fun oni fun lati ta pa si egu pada wale o ti oluwa ni wa so fun oni yen ba le le onirinde oru pada wale o bo ba lowo lowo ma gentle bowo ba data o de eni ti o ni sunle mo pada wale o ko to di po bo sori fun o tori bi ori ofe ba si lo opportunity lost can never be regained anu mi lo se ni mo se so eleyi fun e loni bo se tan radio eyan to gbo yen o ko gbo ba accident oluwa fe o gbo ni oluwa fe ko gbo ni awon to ma du agbaju e lowo ti ku danu
1: yes sir
0: awon lawe ku iwo wa laye o mo pori ofe ni
3: yes sir
0: tori ko le satunse mani
3: yes sir yes
0: adua ki yan ja to aya kasava dalia e wa gbogbo aye a lo lo jo ka o e wa gbogbo aye a lo lo jo ka o a o mo ohun kan wa saye a o le mo ohun kan lo soru gbogbo ohun to na laye ohun ma ko ni wura rora olowo laye ile aye lo mo o ya jo ya rora rora o ma je ki nkan to fi owa re kojo loju emi re baje o se atuse to le se lori re loni ma je ki oluwa kaba mo wi pe o gbin e o ta gbongbo o wa wa eso lori re o wa so mo o mo di to se se ojo Abraham ni dada ni o le mi mo pe yo ko awon mo re ni ona mi ni ola
1: sir
0: so oluwa le trust ye adara fun e o
1: amen
0: oro ki un to fe ni ti o la o e se atunse o e ma si ori ofe lo mama treat yawo e iwo to de lori ofe lati ro ko fe na ma se kini ma se oko e bi eru ma ri oko fi ma gbo oko garagara adara fun e
1: amen
0: eyin ogun eniyan pe ki fi adua tu igbeyawo ile ise eyi to nsofo ki fi adua tu yin se e o ra anugba o
1: amen
4: ba mi pe mi sori number yi laleyi mo so fun yi pe ogun eniyan ma sare da won lohun 090-77-090-07-703 091-61-85-6815 Bala Kasi 091-61-85-6815
0: Madewa ni porani on lao po de magbagbe bluru 4th Thursday
1: yes sir
0: Loma waye ni nuo shuyi 4th Thursday and 3rd Thursday but on shuyi 4th loma waye Oma riti ya sheo
1: amen
0: Awe yon troupu wa wan wa wan wan bati wan wan sin lo iwan no wa ko pade oluwa ki taye re si yi pada sugbon ni pora magbagbe ni ola ni headquarter la o ti se
1: yes sir
0: number 13 Salami Ahmed Street or number 35 Shuaibu Lorin sele apada dija itele ota adara fun
1: amen
0: ogo folo loki oro
1: hallelujah
0: yesu oluwa wa
3: amen amen amen in Jesus name
5: This is not just a meeting. It is a prophetic hour of fulfillment.
6: From Lagos, this is
7: Jordan 105.5
8: Station with a voice for

0: Hallelujah.
1: Gbogbo ẹni tó gbọ́ mi ti kó bá Jésù Kristì ó lè máa kí ẹ. Èyí ni ọjọ́ ìṣẹ́gun. Gbogbo ogun kógun tẹ rí rí ó máa wọlẹ̀. Àwọn ogun tó máa ń wá ẹ̀mí èèyàn láti gbà. Bí irú ogun yìí tó dìde fún ìtí ń ṣe Kora bí ti Kora Dátánì àti Abrahamu yìí tó gbé dìde sí Mose èèyàn bí Kora bí Dátánì bí Abrahamu láyé rẹ ilẹ̀ mi wọn. Bẹ́ẹ̀ni jọjọ́ ṣẹ́gun ogun tó jà tí ò fẹ́ tán tó fa ìsàn tó fà lákàlá yìí tó fa wérewère tí ò jẹ́ kó gbádùn àwọn ọmọ rẹ yìí tí ò jẹ́ kó gbádùn iṣẹ́ rẹ tó jẹ́ pé fèní kúfọ́lá dìde ni ogun náà wọlẹ̀. Bí ilẹ̀ bá lè gbé Kora Dátánì àti Abrahamu mu gbogbo ogun tó dàbí ogun Kora àti Abrahamu nínú ayé ẹ tó ń ṣọ̀tẹ̀ sí ogo rẹ ní orúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ ilẹ̀ mi wọn. Ọ̀nà rẹ là òní ṣaláyé òní ṣẹrú òní ṣubú àwọn ìjì tí ń jà tí kì í dágbére kó tó jàyàn orúkọ láyé ẹ. Èrè iṣẹ́ rẹ tán ti yọ dànù ó yá gbà ogo kan wà lára rẹ tí wọn jẹ kó búyọ ó yá pèrú ó yá búyọ ọ̀nà là kí ìtura dé kí ìnira jáde àwọn tó ń gbomi lójú ẹ lójoojúmọ́ ó yá òní rí wọn. Àwọn tó yọ èrè nínú iṣẹ́ rẹ tán ni kó máa ṣiṣẹ́ lọ tọ́sùn rẹ doníṣẹ́ ò ní rí wọn mọ́ àwọn aláburúkú yìí ò ní rí wọn mọ́ àwọn àìsàn fèní kúfọ̀lá dìde yìí àìsàn dákẹ́pa ni ò ní rí wọn mọ́ àwọn ọfà dákẹ́pa ni ò ní rí wọn mọ́ àwọn agbára tó wọnú iṣẹ́ rẹ tó sọ di gbèsè ò ní rí wọn mọ́ agbára tó wọnú gbéyàwó rẹ tó sọ di dàkudà ò ní rí wọn mọ́ ẹ̀mí ìfàsẹ́yìn ò ní rí mọ́ ìtura máa dé ìnira máa jáde. Orúkọ mi ni Prophet Dr. MS Fabiola Celestia Church of Christ Okimola Cathedral ní Kola ní Kọ̀má nílùú Èkó number 7.
2: Hello Lagos, welcome to
1: Okimola Street nílùú Èkó ní Ikola Road ní ti ṣe Ikola Road yẹn ló lọ sí ọ̀tà ló lọ sí Pajà number 7 nìkan nínú street yẹn bákan náà ní ti ṣe Atan Ọ̀bẹ̀rẹ̀ níwájú Goro yẹn gangan ní Atan ní Korodu lẹ́gbẹ̀ẹ́ tẹkníkà ni ṣùgbọ́n lówùrọ̀ yìí a máa wà nílùú Atan Ọ̀bẹ̀rẹ̀ níwájú Goro yẹn aago mẹ́sàn-án òwúrọ̀ ni program wa níbẹ̀ yóò dẹ̀ dára fún wa àánú Dávidì tó ṣí gbogbo lẹ̀kùn ní orúkọ Jésù a máa bá wa rìn ní òní tí ó jẹ́ Tuesday la wà ní Atan Ọ̀bẹ̀rẹ̀ ṣùgbọ́n lẹ́ni náà ìsọjí wà ní ìlú Ìkòròdú fún ìkórè ọlọ́dún mẹ́tàlá wa níbẹ̀ so láti bo ni láti kétu láti kẹjà láti bo láti tí ń ṣe ògolóńtó ni tàbí tí ń ṣe màtọkùn ni tàbí ìsìwù ni tàbí tí ń ṣe ìmúwó kékeré ìmúwó ńlá ọ̀rẹ́ yọ ìtamàgà òkè ọ̀tá ọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àníbàbá so ẹjọ́ yìí wá bóyá ìwà ní Dangote ni ẹjọ́ yìí wá ìkórè ọlọ́dún kẹtàlá rè tó máa mìlẹ̀ tí àwọn èèyàn dẹ̀ máa rí àánú gbà náà ẹ̀ ìkórè ọ̀pọ̀ ìbùkún ni mo retí gbogbo alọ́kùnrin lóbìnrin kẹ ẹjọ́ yìí wá kájọ yayọ ọdún yìí ìsọjí wà ní èní Tuesday bákan náà ìṣòro wà ní àṣálẹ́ fún gbogbo ọ̀dọ́ gbogbo ẹni tẹ́ ẹ ní ọmọ ọlọ́kùnrin lóbìnrin ẹjẹ́ kan jọyìn wa àdúrà ló ń gba agbára kan torí wo oníwàásù orí kejìlá oníranti ẹlẹ́dàá rẹ nígbà ewé rẹ nígbà tí ọjọ́ ibi òtí ìdí àtìgbà tí ọjọ́ òtí súnmọ́lé rẹ́sì ni ẹ tó bá di ọjọ́ wẹ́ẹ̀zì ẹ̀sìn ọjọ́ àánú wà ní àárọ̀ ní Korodu bákan náà pàtàkì jùlọ ìsọjí parí ní ìrọ̀lẹ́ tó bá di Thursday wákàtí méje pẹ̀lú wòlíì méje pẹ̀lú Prophet and Prophetess Day ìyẹn ó wà ní alẹ́ pẹ̀lú teaching bákan náà ní ti ń ṣe ọjọ́ Friday on the 16th yẹn ni àṣálẹ́ ọ̀pọ̀ ìbùkún tí ọ̀pọ̀lọpọ̀ olórin máa wà ńbẹ̀ èyí tí a ti gbọ́nú àwọn fọ́nrán wa lọ́jọ́ Saturday ni à ń palẹ̀mọ́ fún ìkórè ṣùgbọ́n ọjọ́ ìkórè gangan ó máa ní agbára díẹ̀ dúpẹ́ wa yóò dára fún wa àánú òní kó lọ́dọ̀ wa o ẹni ẹlẹ́ni ò nígbà ṣe wa ṣe àníjẹkoro ìkorò ní wọnú iṣẹ́ wa àwa mọ̀ ṣe àmọ́ ṣe àṣetì kì í bọ́jọ́ kọjọ́ máa yọ̀ kò bórun kórun márùn àṣetì ò ní bá wa o ohun tó ti kú ní ayé wa ọlọ́run máa jìnnà májẹ̀ má dẹ̀ṣẹ́ à ń sọ lórí agbára tó wà nínú ọ̀rọ̀ ní òní agbára tó wà nínú ọ̀rọ̀ lóní ṣílẹ̀kùn yẹn tó ń ṣe ó yá tilẹ̀kùn yẹn wọ́n dẹ̀ ti ó yá lọ wọ́n lọ ó yá wá wọ́n wá ìyẹn jésù fúnra ẹbí sọ́nù ìwé mátí oríkeje ẹsẹ̀ kéje pé béèrè àwa fi fún ẹkan lẹ̀kùn a ó sì ṣe agbára wà nú ọ̀rọ̀ gan gidi ó wà nú ọ̀rọ̀ nítorí pé nígbà tí ọlọ́run ayọ sí mose iná ń jó ìgbẹ́ kò sì run gẹ́gẹ́ bí ìwé exodus orí kẹta yìí sọ nínú iná lọ́lọ́run tí bá mose sọ̀rọ̀ ó ń gbọ́ ohùn ṣùgbọ́n ó sọ fún kò mọ ohun ẹni tó jẹ́ ọlọ́run fúnra rẹ̀ sọ pé mi ọlọ́run àlàyé ni mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ ran iṣẹ́ báyìí so ẹ̀rú wá ń bá mose nítorí pé ọ̀rọ̀ tí wà lẹ́nu mi mo máa ń kí lòlò pé àwọn ará ẹ̀dá ní ṣùgbọ́n nígbà tó bá ń ṣiṣẹ́ rẹ̀ lọ wọn kì í rí ìkílòlò yẹn nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀ bẹ́ẹ̀ sì ni nínú ọ̀rọ̀ yẹn ló bókun sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yẹn ló báyìí ti ń ṣe afẹ́fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ẹ̀ ti ń ṣe àparòwá nínú ọ̀rọ̀ yẹn náà ni ó fi báyìí ti ń ṣe omi tó fi ọba ọ̀pá rẹ̀ sọ̀rọ̀ tí ọ̀pá fi di ejò ni omi fi di ẹ̀jẹ̀ ni ọ̀pọ̀lọ́ fi wọbẹ̀ ni èésù fi jẹ ilẹ̀ wọn ìyẹn ni kò mọ̀ pé màmá tí èèyàn bá nẹnu tí ò lè lò Yorùbá gan sọ pé alẹ́nu má le sọ̀rọ̀ ìbẹ̀rù orí burúkú ni òní sọ̀rọ̀ burúkú lórúkọ Jésù. Wọ́n máa ń dá pàdé àdúrà sílẹ̀ láti máa ran Ọlọ́run létí. Má sọ fáwọn èèyàn, ó wá sí pàdé ní Tuesday, Wednesday, Thursday. Ìpàdé nìyẹn, ìyẹn iṣẹ́ ẹ̀sìn. Sunday ni ẹ̀sìn. Àjọ wa ran Ọlọ́run létí ni, kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn téèyàn máa ń ṣe. A wá ran Ọlọ́run létí torí ọwọ́ Ọlọ́run ni gbogbo nǹkan tí a fẹ́ wà. Psalm 24 verse 1 tí Olúwa nílẹ̀ àti ẹkún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. One, àwọn èèyàn kò mọ̀ wípé anything téèyàn ṣe láyé nínú ọ̀rọ̀ yẹn gangan ni agbára wà. Ìyẹn ni ìwé Mátíù orí 12 ẹsẹ̀ 36 sọ wípé
0: ṣùgbọ́n
1: mo wí fún yín
0: gbogbo ọ̀rọ̀
1: wèrè tí ènìyàn sọ, gbogbo ọ̀rọ̀ tá sọ tí ò bá dáa, ibi tá a lo ẹnu wa sí tí ò dáa, a máa jiyàn ní ọjọ́ ìdájọ́.
0: Torí nípa ọ̀rọ̀ rẹ ni a fi dá
1: láre, nípa ọ̀rọ̀ yẹn la máa fi dá wa láre, nípa ọ̀rọ̀ yẹn náà ló tún máa lórúkọ Jésù. Wọn ò ní fọ̀rọ̀ ẹnu ẹ pa ẹ́. Wọn dẹ̀ níbi bá tiẹ̀ jẹ́ Jeremiah 33 number 3 sọ wípé képe mi,
3: èmi
1: ó sì dá Ọlọ́run. Ìyẹn ni pé Ọlọ́run fún rẹ sọ pé tó o bá ti sọ̀rọ̀ òun ni dáhùn. Ọlọ́run tó dá wa o, Ọlọ́run tó dá wa ni tó o bá ti bèrè mi ni dáhùn. Tó o bá ti wá bèrè, màá fi ohun ńlá tó wọn alágbára màá wá fi fún ẹ, màá fi. Ìyẹn ni ìwé Genesis orí kẹta ẹsẹ̀ kẹrin bíbélì padà sọ fún wa wípé
4: ejò náà sì wí fún obìnrin
1: ejò ẹnu náà ni ẹnu ló fi confuse wọn ejò àrékéréke èṣù èṣù láyéláyé ni ó sọ fún wọn pé ẹ̀yin ẹ̀jẹ̀ ẹ̀ní kú wọ́n dẹ̀ jẹ́ wọ́n yẹ ìjẹ́ yẹn. Ọlọ́run sọ pé jẹ́ bá ti jẹ́ lẹ́ máa kú. Ọ̀rọ̀ tọ́lọ́run sọ ṣẹlẹ̀, ọ̀rọ̀ tí èjò sọ ó ṣẹlẹ̀. Ìyẹn ni pé láti kíyèsára láti máa gbàyàn gbọ́, ó dẹ̀ gbọ́dọ̀ kíyèsára láti jẹ́ kó máa sọ ohun tí ò dá lẹ́nu ẹ. Irú ayé wo mo wáyé, ayé burúkú lélẹ̀, má máa sọ àsọtẹ́lẹ̀ tí ò dá síra ẹ, máa rí rẹ lójoojúmọ́, máa sọ àsọtẹ́lẹ̀ rẹ, ọ̀rọ̀ rẹ yóò ṣẹ́ mọ́ ẹ lára. Ìyẹn ni 1 Samuel 2:27-35.
0: Kúrò láàrin gbogbo ẹ̀yà
1: Israẹli. Nínú gbogbo ẹ̀yà Israẹli, mo dá yín yọ̀ sọ́tọ̀ ni wọ́n dẹ̀ yọ yín láti máa tún pẹpẹ ṣe, láti máa fi tù àìjọ́ lórí àwọn òkè àti lórí àwọn pẹpẹ. Ṣùgbọ́n ìgbà tí Eli ò ti gbọ́ yẹn, má jẹ́ mú tọ́lọ́run Bẹ́lì dá, Ọlọ́run ẹ̀yẹ. Ọlọ́run yẹ má jẹ̀mú yẹn. Nínú ilé wọn ní kò ní sí arúgbó mọ́, kò dẹ̀ ní sẹ́nì kan tó máa kù lẹ́yìn ẹ̀. Nílé yẹn ń run torí ọ̀rọ̀ tọ́lọ́run ti sọ lọ́jọ́ yẹn ó ṣe. Ìyẹn ni pé ṣe rí gbogbo ọ̀rọ̀ ló ṣe yí padà o, kékeré inú ọ̀rọ̀ Ọlọ́run kò ní sọ láìṣẹ. Rísìn náà máa fi ayé rẹ wí ayé Ọlọ́run, Ọlọ́run ju gbogbo wa lọ, ó ju dádìdádì wa lọ. Ìyẹn ni gbogbo ọ̀rọ̀ tó máa tẹnu wa jáde ká mọ̀ pàṣẹ ń bẹ níbẹ̀. Ìyẹn ni ìwé Joshua orí kẹfà ẹsẹ̀ kìíní sí kẹjọ, ìyẹn ti sọ̀rọ̀ gan gidi pé
3: ǹjẹ́
1: ẹnikẹ́ni kò wọlé, ẹnikẹ́ni kò jáde. Nígbà tí wọ́n ti lè tẹ̀lé ariwo ni wọ́n pa o. Tá a bá wo ti dé 14 a rí wípé ohun tọ́lọ́run sọ fún ọtán tẹ̀lé yẹn, wọ́n dẹ̀ pariwo ẹnu wọn náà fi pariwo, ó dẹ̀ dàbí bọ́ọ̀mù torí pé wọ́n gbọ́ràn gbígbọ́ràn tán gbọ́ràn yẹn ariwo yẹn odidi ìlú dẹ̀ wò iná jáì láti lẹ̀lẹ̀, ó dẹ̀ fàlú yẹn ya. Ìyẹn ni pé bíi téèyàn méjì mẹ́ta ní bíbélì sọ, tán bá wà tán bá lè gbàdúrà lórúkọ mi, èmi á sì gbọ́, èmi á sì ṣe ohun tán fẹ́, mo dẹ̀ gbàdúrà fún yín lónìí, Ọlọ́run máa dá ẹ lóhùn, ọkàn rẹ̀ dẹ̀ máa balẹ̀. Rísìn náà mo ti invite wa fún ìkórè wa ní Ìkòròdú ìsọjí wa ní èní nírọ̀lẹ́ ní compound church wa ní àṣálẹ́. Ìyẹn ni ti àwọn ọ̀dọ́ ní Wednesday ìsọjí wa nírọ̀lẹ́, ní Thursday wákàtí méje pẹ̀lú wòlíì méje àti prophet and prophetess day and night. Aago mẹ́wàá alẹ́ ni a máa bẹ̀rẹ̀ lecture jíjẹ mímu, ó dẹ̀ tún wà. Bákan náà ni ọjọ́ Friday ní on the 16th, ìyẹn ni àṣálẹ́ etí ṣe ọ̀pọ̀ ìbùkún. Ọlọ́run dẹ̀ máa bùkún wa, a dẹ̀ máa ra àmúgbà. Sunday lọ́jọ́ ìdúpẹ́ o, gbogbo wa pátápátá ni mo pè yóò dára fún wa. Ọkàn wa dẹ̀ balẹ̀, ṣùgbọ́n láàárọ̀ ìyá wa ni a tọ bẹ̀rẹ̀. O fẹ́ ṣọ́nà, o fẹ́ ṣe cancel ìjẹ́ ká pàdé ní ọjọ́ Wednesday ní ọ̀la, a wà lólu ìjọ wa ní àárọ̀. Ẹ rí gbọ́ọ̀rọ̀ tí mo sọ yẹn ti ń di púpọ̀. Ẹ wò pé ṣé gbogbo ẹ̀ náà ni mo gbọ́dọ̀ wà ń bẹ̀, nítorí pé ìjọ tọ́lọ́run tọ́ mi gbé kalẹ̀ ní Ìkòròdú. Bẹ́ẹ̀ ni a tan, a gbọ́dọ̀ sí program ń bẹ̀ ní Kọ́là, a gbọ́dọ̀ wà ń bẹ̀ ní ọjọ́ Wednesday, yóò dára fún wa. Àánú á dìde, májẹ̀mú á ṣẹ. Mo súre fún ẹnìkan tí ó rí gbogbo ogun tó dìde tó sọ pé kò ní ṣẹ́ òní rí mọ́, ìkorò máa jáde, ìtìjú máa kúrò, ọkàn rẹ̀ máa balẹ̀, àánú máa dìde, wà á mọ̀ ọ́ ṣe o, orí àríyànjiyàn ó yá Ọlọ́run kó ṣe é ju ojú lọ. In Jesus name. Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091-26-26-28-28-82-16. Ẹ níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
5: text message, voice or text. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́nrán tó bá fẹ́ pè yín kọ
1: ẹ̀rọ. Ẹ̀rọ kejì òun ni
5: 080-50-50-27-26-56-21-21. Ẹ̀rọ ìkẹta
1: 070-70-69-94-99-92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀, á dẹ̀ la ilẹ̀kùn àṣí.
5: Àmì
1: òun ni Echo Bank
5: 38
1: 12
5: 12 15 15 68 68 43 38 12 15 15 68 43 43
1: bank keji ta le fowo to je church account o ma gbo ruko church jade ta lakoko yen Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oki Mole Ayo Parish ohun ni
3: bákan náà account number tí mo ti fún wa ẹjẹ ká fi owó síbẹ̀ àwọn ẹ̀rọ ló bá ní sọ̀rọ̀ tẹ bá ní àwọn àlàyé tàbí ìbéèrè ẹ fi ṣọwọ́ sí wa lórí àwọn whatsapp number wa yìí àmúṣúre fún wa o májẹ̀múṣẹ́ ọkàn yín balẹ̀ ẹ ní wálẹ̀ ẹ ní yọjú ẹ ní ṣubú ẹ sọ̀rọ̀ ìjáde ẹyọmọ ọlọ́run olúwa gbémi dé gbémi náà dìde májẹ̀ ń wálẹ̀ mọ́ àti
5: Only
3: 080 0805027 27 56 26 21
5: Ero Iketa
3: 070 0070 69 94 94 99 92 92
5: pe
1: mi kin gbadura fun ona re ade la ile kan asi
5: ohun
1: ni Echo Bank 38 12 15 15 68 68 43 38 38 12 15 15 68 68 43
3: bank
1: keji ta le fowo to je church account o ma gbo ruko church jade ta lakoko yen Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni
5: Fidelity
1: o ma gbe Celestial Church of Christ Oki Mole Ayo Parish ohun ni 411 411 01 01 89 89 25 25 2 2 kò sí ohun tó ṣe tó gbé o nítorí Jo 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbàtí Psalm 50:5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbàtí 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba ọpẹ́ sí ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ fún ọ̀gá ògo miyẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ fi ràn pàdé yìí lọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀.

lọ́wọ́ olóore ìpàdé agbára ló máa bẹ̀rẹ̀ lọ́jọ́ Wednesday 14 àti Thursday 15 October láàgùn mẹ́fà àbọ̀ ìdájí nínú ìjọ wa tó bá wádìí lọ́jọ́ Friday 16 October Christ Gospel Mission International Campground Òkè Ìṣàgùn Gospel Bus Stop Command Road Ìbàjá Lost